0: fọwọ́ gbàyà lẹ́ẹ̀kan sí ma gba ìròyìn ayọ̀ látọ̀dọ̀ angeli mi kò tó dalẹ̀ ẹwo ti ya iṣọ tí n bá ti kún bí ní ìsin mo ń lọ sórí facebook gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ẹ gbọ́ mi o gbogbo sona church 77 ti wà lọ́tẹ̀ yóò yí padà díẹ̀ ẹnìkan ní báwo la ṣe fẹ́ ṣe gbogbo sona church àti ní wema ibẹ̀ ni sona ibẹ̀ ni 77 ó ti wáyé ẹnìkan ní ibẹ̀ lẹ́ẹ̀tì fún alánà yìí tí wọ́n yìí ibẹ̀ lẹ́ẹ̀tì fún alómi 77 bẹ́ẹ̀ ni ibẹ̀ ní sì ti fún yín ní pépà tí mo ní mo fẹ́ fún yín náà gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run ibẹ̀ lẹ́ẹ̀tì gbàna yìí tí wọ́n yìí lọ́fẹ́lì ó di ọjọ́ sunday.
1: Ẹ káàárọ̀ bàbá mi o mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo dúpẹ́ torí pé mo mọ ìpè yín o àgbà tí mo ti mọ ìpè yín ebi ò pa mí mọ́ o mo rántí pé fún wa ní indomi ó ti pẹ́ díẹ̀ ẹni ká sì ká jẹ́ èmi ò dẹ̀ ń jẹ́ indomi àbí ká fi síbì kan mo gbé kọ́ ibì kan nínú ilé mi ni ó wà ń bẹ̀ lájọ tí indomi yẹn dẹ̀ ti wọnú ilé mi ebi ò pa mí àràárọ̀ ni mò ń gbọ́ yín lórí facebook ni lórí rédíò mo mọ ìpè yín ebi ò pa mí mo wá fẹ́ dúpẹ́ pàápàá lórí omi 10 bottles tá a fi wẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run òjijì gbogbo àwọn kọ́sítọ́mà tó ti lọ wọ́n ń padà wá torí mò ń tajà ni dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ní àdúgbò yẹn gbogbo àwọn tó ṣí tì mí lọ́tùn-ún ló sì ọlọ́run ò jẹ́ kí n pàtẹ rí lọ́jọ́ kan kí n má tà èmi náà mọ̀ pé àárín ọ̀tá ni ṣọ́ọ̀bù mi wà ṣùgbọ́n ọlọ́run òjijì ń jẹ́rìí agbára ẹ̀ lójoojúmọ́ ago tí mi ìbá dé sí ṣọ́ọ̀bù mo máa tajà mi ò pàtẹ rí kí n má tà mo dúpẹ́ mo mọ̀ lóore o ọfà ayé ò bà mí kò bà mí kò bá ọmọ mi mo dúpẹ́ mo ń sọ̀rọ̀ àwọn ẹ̀mí dédé mo ń sọ̀rọ̀ ẹ má jẹ̀mú mi mo ní kí n jẹ́rìí sóhun tọ́lọ́run ti ṣe àgbà tí mo ti mọ ìpè yìí kí n lè túbọ̀ máa rí ìní ìgbà ni mo fi ń ṣe testimony mi lórí health mi mo dúpẹ́ blood pressure mi ó máa ń fluctuate ṣùgbọ́n lẹ́nu ọjọ́ mẹ́ta yìí bàbá ó dúró mi ò lògun bp mọ́ mo dúpẹ́ lórí ọlọ́run lórí yẹn mo dúpẹ́ lórí ayé mi lórí ọmọ lórí gbogbo ohun tí mò ń ṣe ìrọ̀rùn ló bá dé comfort life mission comfort yẹn ó jẹ́ fún mi mo dúpẹ́ ọmọ mọ́ lóore o yá mi gbé ẹ̀rí mi o ẹ ṣe bàbá mi ẹ ní fọmọ ṣiṣẹ́ ìránṣẹ́ o ẹ ní fàyà ṣe ìránṣẹ́ o ẹ̀mí tí iná agùn lórúkọ jésù ilé ológo tẹ́ ń kó wa lọ gbogbo àjọ máa débẹ̀ láyà àtàlàáfíà ẹ ṣe mo dúpẹ́ o.

0: 32 FM, 94.9.
1: Ṣetan fún ètò gbálé gbádọ̀tí gbálùmọ̀ mi ti kọ̀nì adẹ́rin pòṣónú ìkọ̀nì adẹ́rin pòṣónú 32FM 949 tún ti pìyàmọ̀ ètò gbálùmọ̀ ẹlẹ́ẹ̀kẹrin irú rẹ̀ tí yóò máa wáyé nígbà ojúgbajà ọjà òjé òjé eléso òjé olófì àti gbogbo òjé lápapọ̀ ọjọ́ sátidé yìí ni o bẹ̀rẹ̀ láti aago méje òwúrọ̀ oya ẹ jáde ní kẹ̀tíkẹ̀tí láti mú àyíká wa mọ́ tónítóní pálẹ̀ ìdọ̀tí mọ́ lẹ́yẹ òsọ́kà ètò gbálùmọ̀ ọdún yìí wáyé pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ tó rí sọ́rọ̀ àyíká àti ohun àlùmọ́nì nípínlẹ̀ Ọ̀yọ́ ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo.
2: Ade ani mo ni iriri alagbara lopin ose nitoroto won royin fun mi ni o sugbon kin le mo irufa iriri ti mo fe ni nibe gan mo ba kuku lo pelu awon ebi mi ore iriri mi gaga ara afi bi igba pe mo wa ni Dubai ni oda bi kopin ose omo tamo ni
3: dakun je mo bi ton royin gan
2: soft cleans hotel ni ile itura to gbonje fegbe to gba gbobo fun awon afilele jaye oto pelu eniyan to ma bo se lo soft cleans hotel ti awon yaran loye won ni ka so ni tabi abo to peye iyen adequate security be ko si pe inasaju debi pe na lo aye gboko si won fokan bale logan to ba tin wole lo ti ni anfani si internet to yara fefefe o tan si be o ni soft plains hotel exotic wine bar be fun awon to maye je lodging and accommodation be fun awon to fe sun ayo soft plains hotel wa ni asan street off ososami road okiado ibadan fun hotel reservation 0903 075 4272 tabi 0808 344 0105
4: soft plains hotel on match hospitality. I'm in love.
5: Hey, what's your fellow? Sonia tomato sachets. Oh, Sonia. Mo fẹ́ràn Sonia tomato sachets gan. O rẹ dodo, o ki, o dun. Tí n bá fi sebe, jollof rice tabi spaghetti. Àwọn rí atọ yo. Oúnjẹ mi a dùn sí. Sonia tomato mix ń jẹ́ kí oúnjẹ dùn.

0: tẹ ọ̀rọ̀ Nàìjíríà gẹ́ kéèyàn ó fi ẹnu kéèyàn ọ̀dà kẹ́ni. Àwọn fi àìhò wọ́n mú nẹ́pà lójú títì ń pè wé mọ́tò wọn ò pé. Ìgbà táwọn nẹ́pà ní ọ́fíìsì àwọn fi àìhò ó rí páwọn fi àìhò náà wọ́n fi wáyà kọ́ni wọn ò mú lé wọn dáadáa. O lè má já police station làwọn méjèèjì wà báyìí o.
1: This skit was performed by Orolabi.
2: 32 FM 94.9.

Baba alaago mọkànlá modé o wọ̀kìlú mọ̀ mogorí atẹ́gùn láàárọ̀ gbogbo bí ẹ ti ń gbọ́ mi ẹ káàárọ̀. Àìyọ́ bẹ̀m̀bẹ́ lù lábẹ́ àká bàbá dáná le dandan ní kéèfin rẹ̀ kóru jáde. Wọ̀kìlú mọ̀ mogorí ètò láàárọ̀ yìí. Ẹ̀yin tẹ́ wà nù ọjà bó o ní ìgbà bó o lọ́jà ṣáájẹ́ ń wá. Atajire lẹ tẹyin tẹ wa lẹnu iṣẹ ni ṣiṣẹ se iṣẹ ta se ti mo ni rogun ejo un ni gbe dodo yen ni gba file ti o ye ni towo bo we ti mo ni roran se n ba mi sami en taja ni gba owo bu e ni gba na bo Ìjà o dọ́là ló ń se yín pẹ̀lẹ́ o torí wípé bá aago mọ́kànlá bá ti lù lọ́jọ́ Friday ń gbòòrò lẹ̀ yìí. Fi kànràn kan ń lè tó yá mọ́ gbóná girigiri bẹ́ẹ̀ ti ẹ̀ rí. Ètò ta fi pọ̀rọ̀ ọjà, à ń bára ẹni jà, à ń sẹ́ra ẹni ẹ̀gbọ́n, àbúrò, ọ̀rẹ́, àtọ̀rẹ́, alájọgbé, alájọse. Tó ń di pé ìjà ń wáyé èdè òyédè mọ́ ètò yín la gbédé o ọkọ àtìyàwó ó gún mi ó tẹ̀mí ó se báyìí ó wí báyìí mo gbọ́ pé ó se nǹkan báyìí lẹ́yìn mi. Kò sí bá ṣèjọ mọ́ rìn bá ṣèjọ mọ́ ṣe tí ìkùnsínú ìjà pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ ò ní mọ́ wáyé bá a bá ń tanra wa lókù. Àbá sì á tanra wa náà ó nígbà tá a tanra ẹni mọ́. Ètò ọjà o dọ́là lágbégorí àtẹ láàárọ̀ yìí ebi ọ̀kín bá sì dájà rẹ̀ sí gbogbo ẹyọ kò tí ì bá na o 32 FM mo dájà sí láàárọ̀ yìí ẹ súnmọ́ mi kẹ ẹ̀já jọ náà jàre ẹ káàárọ̀.

0: Supersport only on DSTV.
1: Kí ló ń sún ọkọ ìrẹsì jọ̀lọ́fù lọ sípele ìgbádùn tó ga? Ṣé tí wọ́n bá sí pẹ̀lú kóró náà fún adùn tó ká màmá yẹn ni? Tàbí tẹ bá jẹ́ pẹ̀lú ojúlówó sàláàdì Nàìjíríà, èso kábéèjì, kárọ́ọ̀tì, lẹ́tùsì, àtẹ̀wà oníkíndìnrín díẹ̀.
2: O ní láti jẹ́ méjèèjì. Ṣé jọ̀lọ́fù rice rẹ pẹ̀lú adùn kóró náà? Kí o wá jẹ́ pẹ̀lú ọ̀pọ̀ ẹ̀fọ́. Ó yá jẹ́ kí ọpọ́ oúnjẹ rẹ gbé pẹ́ẹ́lí. Lónìí, jẹun tó dáa.
3: Wait, you mean you haven't heard?

States. Bàbá tó ń jákin ògún gbé wọn ní àwọn trainees tó pọ̀ lọ́ndà wọn tó dẹ̀ kún wọn ti lọ kí lè sọ fún mi pa bàbá akin ògún gbé.

0: rántí mi ìrántí àwọn sórí ẹ̀dá mọ̀ mọ́nà tí wọ́n àwọn titles yẹn because ó ti pẹ́ ẹbí yẹ́ ọ̀là ń sọ ibi gíga.
1: Bí a 2-6 or 2-7
0: 20 years ago. Ṣé ẹ padà rí owó àkànní olówó rí mi gbà?
1: Yes, wọ́n padà san owó mi.
0: Lẹ́yìn ìgbà tí ibi gíga jáde tán.
1: Kò tí ẹ ti jáde.
0: Ok.
1: Kò tí jáde.
0: Gbogbo ni mákẹ́tà sọ fún ipò ńlọ.
1: Wọ́n ṣàkọ bẹ̀ mí. Wọ́n kọ bẹ̀ mí pé ó ní reason. Kìíní kan kìí ṣàmáwọ̀ rí ṣùgbọ́n adúpẹ́ fọlọ́run kìíní kan but ó ti yé èmi èmi mọ nǹkan tó ṣẹlẹ̀ ńgbà yẹn wọ́n dá ìvá tí owó gbà bù mí ni.
0: Okay.
1: So gbogbo àtọ̀ ẹ̀ṣọ̀ wàsá ṣiṣẹ́ mi náà ẹ̀ṣọ̀ wàá rówó mi san.
0: Ṣé padà bẹ́ẹ̀ ni ẹ ṣiṣẹ́?
1: Mo ti àtúnṣiṣẹ́ lẹ́yìn.
0: Okay.
1: Àtúnṣiṣẹ́ lẹ́yìn.
0: All right. So tàbá fẹ́ sọ pé fíìmù wo ló shoot ní sí Limelight wa ibi gíga la máa sọ.
1: Bẹ́ẹ̀ni.
0: Ọ̀pọ̀ Yemi ní tíátà tẹ̀lé. Lẹ́yìn yẹn kọ.
1: 2010 ọdún ayọ̀ ìyẹn ló tún tẹ̀lé.
0: But so far movie wo fíìmù yìí wo ló rate at par pẹ̀lú ibi gíga?

0: Real Flows. Iṣẹ́ tó yẹ wà yékéyéké pẹ̀lú àwọn akọ́ṣẹ́mọṣẹ́ engineer.
1: Ṣé ti ṣetán fún ètò gbálé gbádọ̀tí gbálùmọ́ mi ti kọ̀ ní adẹ́rìn-pọ̀ṣónú. Ìkọ̀ní adẹ́rìn-pọ̀ṣónú 32FM 949 tún ti pìyàmọ̀ ètò gbálùmọ́ ẹlẹ́ẹ̀kẹrin irú rẹ̀ tí yóò máa wáyé nígbà ojúgbajà ọjà òjé, òjé eléso, òjé olófì àti gbogbo òjé lápapọ̀. Ọjọ́ Sátidé yìí ni o. Bẹ̀rẹ̀ láti aago méje òwúrọ̀. Oya, ẹ jáde ní kẹ̀tíkẹ̀tí láti mú àyíká wa mọ́ tónítóní pálẹ̀ ìdọ̀tí mọ́ lẹ́yẹ òsọ́ka. Ètò gbálùmọ́ ọtọọdún yìí ń wáyé pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ tó rí sọ́rọ̀ àyíká àti ohun àlùmọ́nì nípínlẹ̀ Ọ̀yọ́. Ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn.

0: 32 FM, 94.9.
1: Ṣé ẹ ti ṣetán fún ètò gbálé-gbádọ̀tí? Gbálùmọ́ mi tìkọ̀nì adẹ́rìn-pò-ṣónú. Ìkọ̀nì adẹ́rìn-pò-ṣónú 32FM 949 tún ti pìyàmọ́ ètò gbálùmọ́ ẹlẹ́ẹ̀kẹrin irú rẹ̀ tí yóò máa wáyé nígbà ojúgbajà ọjà òjé, òjé eléso, òjé olófì àti gbogbo òjé lápapọ̀. Ọjọ́ Sátidé yìí ni o. Bẹ̀rẹ̀ láti aago méje òwúrọ̀. Oya, ẹ jáde ní kẹ̀tíkẹ̀tí láti mú àyíká wa mọ́ tónítóní, pálẹ̀ ìdọ̀tí mọ́ lẹ́yẹ òsọ́kà. Ètò gbálùmọ́ ọtọọdún yìí ń wáyé pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ tó rí sọ́rọ̀ àyíká àti ohun àlùmọ́nì nípínlẹ̀ Ọ̀yọ́. Ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo.
2: Àkókò iṣẹ́ agbára yẹ kó ti kò. 72 hours with God June edition.
3: Ọmọ ayé ni ẹ máa wọlé lọ.
2: Gbogbo ẹ̀yà tí èdè. Ó yẹ ní Mẹ́síkà. The CSC Covenant of Mercy. Májẹ̀mú àánú. Lákọjọ́ Friday 12. Saturday 13 àti Sunday 15th June 2026. Àkórí tí ọlọ́run fún òlì ẹ̀mí ẹ̀ta ìwé ojúmọ́ lásán ní orí afẹ́fẹ́. I will rebuke the Devourer fire sin. Ẹ̀mí yóò sì máa kọ́kọ́rọ́ ajánirun wí nítorí rẹ̀. Oṣù mẹ́fà tó kù ní 2026. Ọlọ́run ti sọ bẹ́ẹ̀ fún gbogbo ẹni bá fara hàn. Wọn ò ní ṣàṣẹ dànù mọ́. Nípasẹ̀ bí ọlọ́run lórí ọ̀pọ̀ ọ̀rọ̀ ṣẹ́. Àtàwọn ìràwọ̀ lórí ẹ̀mí Jásù. Bí ìwọlé ẹgbẹ́ ẹ̀tọ́ ìwé ojúmọ́ bá sọ ju orí afẹ́fẹ́ yóò ti máa sọ tẹ́lẹ̀. Lọ́jọ́ Friday 12 àti Saturday 13. Wákàtí àdúrà mẹ́sàn-án láàárọ̀. Mẹ́ta ọ̀sán pẹ̀lú ìṣòro. Ọjọ́ Sunday 14th June. Aago mẹ́jọ àbọ̀ òwúrọ̀. Lọ́kọ̀ kọ́ pàdé pẹ̀lú ìṣòro rẹ kọjá. Sọ́jọ́ Monday tá a máa ṣorí ọ̀fẹ́. Láti Ìbàdàn tó bá jẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun. Ọ̀sẹ̀ yìí ni kẹ́ ẹ máa bọ̀ ní kìlómítà 80. Mẹ́sì kan pẹ̀lẹ́ yẹn. Nípasẹ̀ àánú a máa lé ẹ̀mí ajẹ́nirun jáde.
4: Ẹyin fans mi.
5: It's okay.
4: Ẹ lọ sórí gbogbo ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ ní 32 FM 949 fẹ̀yìn ẹ̀ Asafu.
5: Asafu. It's okay.
1: Ìbàdàn, ṣé ẹ ti ṣetán fún ètò gbálé-gbádọ̀tí? Gbálùmọ́ mi tìkọ̀nì adẹ́rìn-pò-ṣónú. Ìkọ̀nì adẹ́rìn-pò-ṣónú 32FM 949 tún ti pìyàmọ́ ètò gbálùmọ́ ẹlẹ́ẹ̀kẹrin irú rẹ̀ tí yóò máa wáyé nígbà ojúgbajà ọjà òjé, òjé eléso, òjé olófì àti gbogbo òjé lápapọ̀. Ọjọ́ Sátidé yìí ni o. Bẹ̀rẹ̀ láti aago méje òwúrọ̀. Oya, ẹ jáde ní kẹ̀tíkẹ̀tí láti mú àyíká wa mọ́ tónítóní, pálẹ̀ ìdọ̀tí mọ́ lẹ́yẹ òsọ́kà. Ètò gbálùmọ́ ọtọọdún yìí ń wáyé pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ tó rí sọ́rọ̀ àyíká àti ohun àlùmọ́nì nípínlẹ̀ Ọ̀yọ́. Ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo.
6: Dreaming of your own land, your future home, or want a treasured investment asset? Soft Sands Property presents you a lifetime opportunity on Orange Estate, Ologweru area in Edo for just 3 million naira prime location, secure and ready to build. Also, Mango Estate along Lifeforth International School, Akufo in Ibadan for only 2 million naira. Affordable plots perfect for your family. And now, launching something special, Apple Estate, luxury living at its best. Just 4 million naira, top class value. It's located at Aboloke Village, Ayegu area. Off Olojuoro Road, Ibadan. Flexible payment, easy in 6 months. No stress, no wahala. Spread it out, pay small, small. Own your land fast. We deliver title, we deliver peace. Two great estates already selling fast. One brand new premium option just arrived. 3 million, 2 million, 4 million naira. Your dream starts here. Don't wait too long. Secure your plot. Call us now. Soft Sands Property, created to house the world. Call or WhatsApp 0916-461-5000 or 0911-555-0055. Today, Soft Sands Property. Your land, your legacy.
7: Hi. Yours very sincerely, Dean of the Old School here. Join me on Saturday and Sunday evenings from 9 up until 10 o'clock on Classics, Evergreen Musical Resumetaz, bringing back goosebumps and magic moments of year gone by. You can look forward to Parade of Jazz,
8: Hit the road, Jack, don't you come back.
7: Classic Soul,
9: I want security.
7: Disco,
8: K-I-S-C-O.
7: Funk.

0: dọ̀tí gbálùmọ̀ mi ti kọ̀nì adẹ́rin pòṣónú. Ìkọ̀nì adẹ́rin pòṣónú 32FM 949 tún ti pìyàmọ̀ ètò gbálùmọ̀ ẹlẹ́ẹ̀kẹrin irú rẹ̀ tí yóò máa wáyé nígbà ojúgbajà ọjà òjé, òjé eléso, òjé olófì àti gbogbo òjé lápapọ̀ ọjọ́ Sátidé yìí ni o. Bẹ̀rẹ̀ láti aago méje òwúrọ̀. Oya ẹ jáde ní kẹ̀tíkẹ̀tí láti mú àyíká wa mọ́ tónítóní pálẹ̀ ìdọ̀tí mọ́ lẹ́yẹ òsọ́kà. Ètò gbálùmọ̀ tọdún yìí ń wáyé pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ tó rí sọ́rọ̀ àyíká àti ohun àlùmọ́nì nípínlẹ̀ Ọ̀yọ́. Ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo.
1: Aṣẹ́jú ni ká gbé sí rédíò mi 32FM ti wà òkè.
2: Kọnsẹ̀ yẹn ara ilé ẹ tún kẹ́bọ̀ padà sí ìkànnì 32FM 949 Laughter House láwà Premier Hill Mọ́kọ́lá tìlú wa Ìbàdàn ní àyín. Ẹ jẹ́ kí n túbọ̀. Hello. Hello. Mi ò gbọ́ yín ni o.
3: Ẹ
2: káàsán máa. Ẹ káàsán máa o.
3: Ẹ
2: ṣe máa.
3: Tó bá jẹ́ mi máa.
2: Bẹ́ẹ̀ ni máa. Ẹ tó bá jẹ́ yín kọ́. Kí ni kí n mú mi ẹ̀yin kọ́ ẹ advice mi ẹ̀ pé mi mo gbẹ́jọ́ wá báyìí.
3: Ọbẹ̀
2: àti gbogbo wọn fẹ́ ra oúnjẹ sílé nǹkan kan bẹ́ẹ̀ yẹn.
3: Ọbẹ̀ ṣe mọ̀ pé olùrànlọ́wọ́ la jẹ́ fún àwọn ọkọ̀ wa.
2: Ok.
3: Ẹ mú ọbẹ̀ ẹni tágbára yín ká
2: nìyẹn. Ok.
3: Ọtọ́ bá dẹ̀ tún ní àwọn nǹkan níbẹ̀ lè ṣe fáwọn ọmọ
2: yín. Ok. Ẹ lè ṣe fún wọn. Ẹ ṣe kí n mọ́bẹ̀ sísè. Ọbẹ̀ tágbára mi bá dẹ̀ ká ni kò ń ṣe ọbẹ̀ tó ń pọ̀bẹ̀ ránṣẹ́. Ẹ ṣe. Yes ma. Ẹ ṣe ma. Ẹ ṣe ma o mo mọ lóore ẹ pa fóyín ẹ ṣe ma God bless you. Ẹ jẹ́ n sún gbé ẹlòmíì ká tó wá lọ sí orí ètò tèmi gan lónìsàn. Hello. Ẹ káàsán sá orúkọ yín àti tẹ̀sí ń bá mi sọ̀rọ̀ sá.
4: Dábì àná ló fẹ́ràn láti lọ sí o.
2: Ẹ ṣe ẹ bá mi dá sí tó.
4: Ẹ ní mo láti ìbéèrè yín ẹ̀.
2: Ẹ ṣe fà.
4: Ó bẹ̀ láti ẹ̀sìn sọ́pọ̀ kan ní pé tẹ bá dúró lálẹ́ ẹ máa ṣàlàyé.
2: Bẹ́ẹ̀ni.
4: Tó wù ní tẹ̀sìtì bí lálejò.
2: Bẹ́ẹ̀ni.
4: Àbí ọ̀pẹ mọ rí lálejò tẹ mọ rí lálọ.
2: Èmi ò mọ ṣàkàṣẹ́lì mi nǹkan mẹ́ta tán ni kí n ṣe kí n mú ìtó bá wù mí. Ewo ni kí n mú.
4: Ṣé tèmi ò bá sọ fún yín ni pé ẹ má mú kankan.
2: Ok.
4: Bí ẹ bá rí fún ti fẹ́ rẹ̀, ó yára agbára òfin bí.
2: Ok. Ẹ
4: lọ́wọ́ kẹ́mi ò lè gùn.
2: Ok sá. Ẹ ṣe. Àwọn ní kí n má wulẹ̀kulẹ̀ mú nǹkan kan pé ibi tí n bá rí pé wọ́n ti ní ìdí ìrànlọ́wọ́ ni kí n ti ṣe. Hello.
5: Hello, ẹ káàsán.
2: Ẹ káàsán máa o.
5: Yes ma.
2: Orúkọ yín máa ti fi tẹ́ ti ń bá mi sọ̀rọ̀.
5: Mrs. Nwosu láti Àpáta.
2: Ẹ máa kú jọ mẹ́ta Mrs. Nwosu ṣe lọ́ọ̀bì kan ni.
5: Irọ́ máa ẹ̀ pé náà mi yẹta mo kò wọlé náà.
2: Ẹ máa ìfẹ́ tí ẹ ṣe rí pé mo lọ́ọ̀bù yín gan. Mo ti
5: yà mí
2: ìsìn yìí. Mo ti mí ìsìn yìí nìyẹn. Ẹ bá mi dá sí tó
5: máa. Nípa ọ̀rọ̀ tó wà nílẹ̀ mà.
2: Bẹ́ẹ̀ni.
5: Nǹkan tí mo máa advice yín gẹ́gẹ́ bí ìyàwó ni wípé ẹ máa ò lè mú nǹkan. Ẹ máa sí ọkọ yín pèpè kan jókòó kẹ wá advice wọn. Pé nínú gbogbo mẹ́ẹ̀ta yẹn o, àwọn ọmọ yẹn ẹ̀yẹ́ ká change school wọn sísàlẹ̀ díẹ̀. Ṣàpélé owó gegere ni tó bá ti wálẹ̀ díẹ̀ àárọ̀ ìlọrun láti máa ṣe. Ìyẹn jẹ́ ìmọ̀ràn tèmi. Ẹ ṣeun gan.
2: Kì í pé àwọn ọmọ tó ti wà ní private school yẹn o, ká má wulẹ̀ ní ra wa lára wọn. Ṣé gbọ́? Wọ́n ní kí n má wulẹ̀ yọ wọn lẹ́nu. Ẹ jẹ́ ìdìde kó o yé gbogbo wa lápapọ̀ yé. Ó yá ta ló sún àlójúde lọ́hùn pẹ̀lú mi. Gbogbo ìmọ̀ràn yín ni mò ń kọ́ sọ́kàn o. Mò ń kọ́ ni. Ẹ jẹ́ kí n gbélé. Hello. Ìyá ẹ ti wọlé màá àbí sá. Hello. Dádì ẹ káàsán sá. Ẹ ṣe ẹ bá mi dá sí tó. Kí la wí sá? All right sá. Bẹ́ẹ̀ni. Ok. Benny, sir. All right. Eshe, sir. Okay. All right. Okay. So, ti ba ti dele lale kin so be fun. Okay. Be olowo ri mi isola, wa pe fun mi o. Owo ni san lowo e o. O wa ma raye so ju mi o. Gbogbo nkan ta ba ni nu le, olowo ri mi my dear, wa ma lowo se o. Oni oh my god. Amu de madua agba. E ba ngba won afadu ajagun ibi gan mu nje be. Daddy mi e se samu mo lori o dabo. Won ni ki ma wule mu nkan kan o. Won ni sori pe kini awon loko mi. So e so awon de ni lati soju le. Hello. E ti wole ma bi sa o. E ka san sa oruko yin ati te tin ba mi soro sa. E se e ba mi da seto. Hey, yeah. All right. Benny, sir. Eshe. So eyin ara ile te ba mi da si so mo mo lori mu de dupe gidigidi lowo yin at least abale yan ma n ko eyun ni kalabadanu o toro le so e de ti ba mi soro en to de ni oro ajo lepo awon na wa won gbo wa bayi nitori akoko wa e ji ka lo se eto teni ma tu wa pada wa e tun wa gba mi ni moran ese single mom ni mi mo je olomo kan eyo kan na ni ṣugbọn mo ko make up mind mi ni pe we wo mi mi ti I don't want to remarry kan sha keni kan sha fi mi sile mo de n ba lo mo n ba lo mo n ba lo mo n ba lo igba si omo mi wa pe bi omo odun meedogun adugbo ta n gbe anti kan ba pe mi pe mi o le ma ba lo bayi now. I should look for somebody, you know, to your mama she in and out all this time. Only my leads, if you fair. And again, not every friendship ends in marriage. We are no Judy long. What's he while you? And I know Judy long. And you're rally, monk by double.

0: belly gonna caressa. Yes, the night is young, but it won't last forever. If you know the pizza, you so represent.
1: Give it up for my DJ.
2: The hits are here.
3: 32 FM 94.9.
4: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹsí pẹ́ẹ̀lì Celery.
5: S-E-L-A-R-R-I-E. Salary.
4: Ah, bọ̀dá mi, ẹsí pẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di salary. Ó yá lópin ìgbìyànjú ẹsí pẹ́ẹ̀lì turmeric.
6: T-U-R-M-E-R-I-C turmeric.
4: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
7: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, celery àti atalẹ̀ pupa olùyípadà ayọ̀.
8: Mami, tẹ ba ri bi mo se fo ile igbonse yen. E wo, o mo gidi gan ni.
9: O le mo loju looto. Sugbon lilo Hypo toilet cleaner tun bo mo pa awon kokoro ifojuri to wa nibe.
10: Be ni o.

0: Ẹ̀mbẹ̀ wọn yìí yẹn wa Said Balogun ni orúkọ mi ń jẹ́. Ẹ̀yin ara ilé ẹ máa gbọ́ ìkànnì 32 FM. Wọ́n ní ká máa rẹ́rìn ayọ̀ lọ síbi ìdùnnú fẹ̀yìn ẹ̀.
1: Show me your 32.
2: 32 FM 94.9.

0: Lẹ́yìn ti ikọ̀ Super Falcons orílẹ̀-èdè wa Nàìjíríà tí wọ́n gba ìdíje WAFCON ní sáà tó kọjá ní ẹni ọdún 2025 ọdún eléyìí tá a lò tán pẹ̀lú bó ṣe jẹ́ wípé ìdíje AFCON ó tún gbìnà yẹ tó bá ti di nínú oṣù pòńbọ̀ pàápàá jùlọ lọ́jọ́ karùn-ún ó lé ní ogún níyẹn nínú oṣù ẹlẹ́ẹ̀kẹje nínú ọdún eléyìí tá a wà nínú ẹ̀yìn gangan àjọ NFF padà bá àjọ àwọn agbábọ́ọ̀lù fún ikọ̀ Super Falcons orílẹ̀-èdè Nàìjíríà wọ́n padà bá wọn ṣe àpéjọpọ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ kan láti gbá kojú ikọ̀ orílẹ̀-èdè Senegal nínú ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tó ṣe wípé lásìkò eléyìí tá a wà abala àkọ́kọ́ ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ó ti tẹnubodò ikọ̀ Super Falcons orílẹ̀-èdè Nàìjíríà lásìkò tá a wà yìí wọ́n dẹ̀ ń fi àjọ ikọ̀ orílẹ̀-èdè Senegal lọ́wọ́ pẹ̀lú àmì ayò méjì sódò Oshuala tóun àti Tony Payne náà nàmi àwọn méjèèjì fún ikọ̀ Super Falcons orílẹ̀-èdè Nàìjíríà láyé máa borí ikọ̀ orílẹ̀-èdè Senegal ní abala àkọ́kọ́ pẹ̀lú àmì ayò méjì sódò nínú kó tó di pé ìdíje ilẹ̀ adúláwọ̀ ìyẹn ìdíje ìfẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ kó tó di pé ó gbìnà yàn ní ọkọ̀ bá ti di oṣù tó ń bọ̀ láti lè mọ orílẹ̀-èdè mẹ́rin tí ó lọ sojú ilẹ̀ adúláwọ̀ ní nínú ìdíje ìfẹ̀yẹ àgbáyé eléyìí tí ó padà máa gbìnà yàn tó bá ti di ní ọdún tó ń bọ̀ yẹn ìdíje ìfẹ̀yẹ àgbáyé tàwọn obìnrin pẹ̀lú bó ṣe ń lọ lásìkò táwa ikọ̀ Super Falcons orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti bẹ̀rẹ̀ dáadáa pẹ̀lú ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ sórí àkọ́kọ́ eléyìí tí wọ́n ń gbà lọ́wọ́ lásìkò táwa ikọ̀ ojú orílẹ̀-èdè Senegal àmì ayò méjì sódò nìyẹn bẹ́ẹ̀ gẹ̀dẹ̀ rèé lẹ́yìn tá a ti rí ìdíje márùn ọ̀tọ̀ọ̀tọ̀ nínú ìdíje Formula 1 ní sáà táwa yìí ẹlẹ́ẹ̀kẹfà irú ẹ̀ ti gbìnà yà lásìkò táwa yìí pàápàá jùlọ lórílẹ̀-èdè France ìyẹn ìdíje Monaco Grand Prix pẹ̀lú bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ìgbáradì ẹlẹ́ẹ̀kejì eléyìí tó lóyìnbó ń pè ní second practice ó ń lọ lọ́wọ́ lórílẹ̀-èdè Morocco bá ṣe ń sọ lórílẹ̀-èdè ti France pàápàá jùlọ nílùú Monaco bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ gẹ̀dẹ̀ rí ìgbáradì àkọ́kọ́ eléyìí tó kọ́kọ́ wáyé ọmọ lè mú sọ̀rọ̀ nípa Charles Leclerc òun náà ló ṣe dáadáa tó gbégbá orókè nínú ìgbáradì àkọ́kọ́ yẹn practice àkọ́kọ́ eléyìí tó wáyé ní Monaco lórílẹ̀-èdè France níbi tọ́mọkùnrin ọ̀hún tí ó ti fi àmì tó fẹ́ gùn díẹ̀ tó fi la ayé tó jẹ́ awakọ̀ fún iléeṣẹ́ Ferrari bíi tiẹ̀ mú sọ̀rọ̀ nípa Lewis Hamilton ó la òun àtàwọn àti Max Verstappen tó wà ní ipò ẹlẹ́ẹ̀kẹta ó la àwọn méjèèjì ṣùgbọ́n bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ìgbáradì ẹlẹ́ẹ̀kejì ó ti lọ lọ́wọ́ ní Monaco lórílẹ̀-èdè France láti fi dè mẹ́ntí ó tún ṣe dára ní àti ìbẹ̀yẹn kó tó di pé qualifier padà máa wáyé ní tó bá ti di ní ọ̀la kó tó di pé àwọn ìdíje ọ̀hún gẹ́gẹ́ kó bá ti dọ́jọ́ Sunday níbi tá a ti máa mọ̀ bóyá Charles Leclerc ó tún gbé adé kíní ọ̀hún lọlé àbí agbá ẹni tó jẹ́ awakọ̀ ọ̀dọ́ lẹ́njẹ́lẹ́njẹ́ orílẹ̀-èdè ta ló yẹ mú sọ̀rọ̀ nípa Kimi Antonelli bóyá yóò tún ṣe nǹkan tó ti ń ṣe láti gbàdí sáà yìí ti bẹ̀rẹ̀ yóò tún gbé kíní ọ̀hún lọ ní ẹni Monaco bákan náà ẹ̀wẹ̀ ká sún kúrò nínú ìdíje Formula 1 torí wípé ó ti ń hóhó ẹ̀bọ̀ ká bá ń sọ̀rọ̀ nípa ìdíje tẹ́nísì torí pé lásìkò eléyìí tá a wà yìí lẹ́yìn tí wọ́n kóra wọn dé ìpele àṣekágbá lọ́dọ̀ àwọn obìnrin lọ́dọ̀ àwọn ọkùnrin lè ní àti mọ ẹnìkan ní àṣekágbá o torí pé lásìkò eléyìí tá a wà yìí Alexander Zverev ọmọ bíbí orílẹ̀-èdè Germany ọ̀hún pẹ̀lú bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ó ti já Jacob Minsik ìdánú o ó ti já kúrò ní inú ìdíje ti eléyìí tó ń lọ lọ́wọ́ lórílẹ̀-èdè France yẹn Roland Garros ó ti já Minsik ìdánú kúrò nínú ìdíje Roland Garros lásìkò táwọn torí pé ó fìyà jẹ pẹ̀lú àmì ayò méje sí márùn-ún mẹ́fà sí méjì mẹ́ta sí mẹ́fà àti mẹ́fà sí mẹ́ta èyí náà ló wà fà tó jẹ́ pé Zverev ti wọ ìpele àṣekágbá ẹlẹ́ẹ̀kẹrin nínú ìtàgbésí ayé kẹ́ẹ̀bà gbàgbọ́ yìí pé láti inú oṣù kínní ọdún 2025 nígbà tí ọmọkùnrin ọ̀hún tó wọ àṣekágbá ìdíje Australian Open níbi tí Yannick Sinner ti fìyà jẹ láti ìgbà yẹn kò tí ì wọ àṣekágbá kankan ṣùgbọ́n ní báyìí náà Zverev ti wọ àṣekágbá o káwa máa wò bóyá ọmọ ọdún mọ́kàndínlọ́gbọ̀n ọ̀hún ìyẹn ọmọ ọdún mọ́kàndínlọ́gbọ̀n ọmọ orílẹ̀-èdè Germany ọ̀hún bóyá yóò wọ ìpele àṣekágbá yóò dẹ̀ lọ gbà fún ìgbà àkọ́kọ́ nínú ìtàgbésí ayé ẹ̀ àbí yóò tún pàdánù sọ́wọ́ ìkánú àwọn méjèèjì tó jẹ́ pé àwọn ó gba ìpele semi-final tí wọ́n tó kù mò ń sọ̀rọ̀ nípa Kobolia tòun àti Adinali tán gba ìpele semi-final ẹlẹ́ẹ̀kejì bóyá yóò borí lásìkò lè ta àbí yóò tún pàdánù ìyẹn lẹ́nìkan ò tí ì lè sọ ìyẹn náà la fi ń kẹ́wà tájọ́ olùfẹ́ eré ìdárayá pàápàá jùlọ àwọn tájọ́ olùfẹ́ ètò ègé ní ẹni ìkànnì adẹ́rin pòṣónú 32fm 94.9 ọ̀nà la fi kìí kàbọ̀ sórí ètò ègé ní ìrọ̀lẹ́ tòní akínkùnmi dọ́lọ́pọ̀ náà ló kọ tẹ́mi jẹ́ the sporting director àwọn ọ̀rọ̀ ìyẹn pọ̀ lọ́lọ́kan òjọ̀kan nítorí pé lásìkò eléyìí tá a wà yìí lẹ́yìn tí bàbá Florentino Perez tí wọ́n sọ̀rọ̀ jà wáyà lánàá lórí ọ̀rọ̀ agbábọ́ọ̀lù kan eléyìí tí àwọn fẹ́ fi owó tó wọn ti bí ẹbí £150 million táwọn fẹ́ lọ fi gbé wá ọ̀rọ̀ tí ń rúgbó bọ̀ láàrin àwọn ikọ̀ sí ikọ̀ bẹ́ẹ̀ gẹ̀dẹ̀ rí ikọ̀ Newcastle United nílẹ̀ Gẹ̀ẹ́sì náà wàhálà ti ń débọ̀ lọ́dọ̀ tí wọ́n ní ikọ̀ Tottenham Hotspur ńkọ́ ẹni tó jẹ́ bí ààrẹ wọn nígbà kan rí mò ń sọ̀rọ̀ nípa Danny Levy ó ń jọ bí ẹni wípé Danny Levy ti fẹ́ ta ìpín o eléyìí tó ní nínú ikọ̀ Tottenham Hotspur ó ń jọ bí ẹni wípé ó ti fẹ́ ta ẹ̀wọ̀n mò ń bọ̀ ká mú àwọn òròyìn ní sàn sàn ń bọ̀. Bẹ̀rẹ̀ náà láti inú ọkọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Tottenham Hotspur nílẹ̀ Gẹ̀ẹ́sì torí pé pẹ̀lú bí nǹkan ṣe ń lọ báyìí o ẹni tó jẹ́ bàbá àgbà nínú ọkọ̀ Tottenham Hotspur nígbà kan rí mò ń sọ̀rọ̀ nípa Danny Levy lẹ́yìn tí wọ́n ní kí Danny Levy máa lọ ní sáà tó kọjá pé kò fi inú ọkọ̀ Tottenham Hotspur sílẹ̀ ní ẹ kó tó di pé sáà tó kọjá ó bẹ̀rẹ̀ lẹ́yìn tóun náà gbaṣẹ́ tan lati ta kini ohun o de ti gbe ta fun ile ise kan lati orilede America lati je ki won ara ipin idokowo ohun to wa ninu ko Tottenham Hotspur o lohun ti se tan lati ta yen be yen ta fi abe yen na sile ka lo sinu ko egbi agbobo lori amadudu nitori pe lasiko ile ita wa iko ri amadudu leyin ti baba Florentino Perez to mo ro jade lana wi pe ko ba ti lojo Tuesday iko egbi agbobo lori amadudu idokowo to lo ti bi 150 million pounds yon ko jade lati lo fi gbe agbobolu kan to se gbogi ti o de wa lati le gese sugbon nigbeyin gbeyin o njo bi eni wi pe awon ton ma ba se tan lantan ton ma ba se fi tan ton fi tan lantan wa oro o jo bi eni wi pe won ti ma gba bolu ti Florentino Perez n so o de se se ko je pe Michael Olise ile to wa ninu copa inu ko bolu Bayern Munich lati orilede Germany o na ni baba ohun fe gbe pelu owo to won si bi 150 million pounds sugbon bayi na en to je ari agba ninu ko Bayern ye hopes o ti bota lati wa soro leni wi pe bi ko Madrid ma ba ko 200 million pounds wa awon o se tan lati ta Michael Olise fun iko kiko bo ti e wule je pe iko Florentino Perez atawon to je ja lakoso ninu ko Real Madrid won ni gbagbo bi kawon ba ko 150 million pounds lo ba iko Real lo ba iko Bayern Munich awon yen o gba agba bolu ohun won se ta ni ati be yen ka kuro lori oro to ni se pelu Florentino Perez kaya ninu ko Barcelona do pe leyin ti omo kun yen mi awon to lo si bi abi merin o din ni ogun to de se owo mejila ni e ninu J League orilede Spain ni sa to koja mo so nipa Lami Yama o de tu gba league won ninu league orilede Spain won pada kede eleni o gege bi agba bolu eleyi to daju ninu league orilede Spain ni sa to koja Lami Yama odo lenjele nja agba bolu to daju ninu league orilede Spain ni sa to koja won lo gba agba bolu odo to daju be kedere o tu gba agba bolu to daju ninu league orilede Spain ka kuro ni abe na ka lo sinu ko Tottenham Hotspur ni lege sin do pe leni gangan ohun na ni won kede balogun ati adan to won kede en to je igbakeji ninu balogun ninu ko Liverpool nigba kan ri mo so nipa Andy Robertson omo bi orilede Scotland yen won kede e leni gege bi agba bolu won tutu leyin ti Scotland leyin ti Robertson to kede ni fun ko Liverpool ni sa to koja wi pe kisa yen ba ti tan ohun o fi nu ko yen sile tawon yen de wo ni wo bi pe Andy Robertson yo pada sinu ko Usiti ni bi ti ko Liverpool gangan ti lo momo kun yen wa sugbon nigbeyin gbeyin o ti gba North London lo papa julo ninu ko Tottenham Hotspur ibe ni o ti gba bolu e ni sa to nbo ka fi nu ko Liverpool ati Tottenham Hotspur sile ka lo sinu ko Manchester City to wi pe lasiko ta wa yi agba bolu lowo yin fun ko Man City mo so nipa Josko Gvardio pelu bawo se nlo o njo bi eni wi pe omo kun yen won fe duro ko fe gba bolu lo labesa ko so oluko ni Enzo Maresca pelu bawo se nlo o ti je ko dun mo fa awon lokoso ninu ko Man City wi pe e gba ti ri eyan to se tan lati san owo to wa lori mi emi Gvardio fe fi nu ko Man City sile mo fe ma ba temi lo Man City na de won be subegba to pe lasiko ta wa yi won ti ni iko to ba ti ni 90 million pounds ko mo ko bon lati wa gbe agba bolu lowo eyan won ele ta won lo gbe wa lati nu ko RB Leipzig ni sa bi merin kan seyin won ni be ba ti ni 90 million pounds e wa gbe Josko Gvardio ku lodo wa kaya ninu ko Manchester United na to pe lasiko ta wa asole won nigba kan ri bo ti e wule je ko ti pada sinu ko Man U lasiko ta wa mo so nipa Andre Onana awon alaposi ninu ko Transfer to lo se ise ade won laya lo ni sa to koja awon ti mo ro jede lasiko ta wa pe awon fe tu gba Andre Onana laye lati wa se ise ade won laya lo kan si ni sa to nbo bo wa je ki awon alaposi ninu ko Man U boya pe won ba tu fun awon kaya je ki Andre Onana ko ma bo lati wa se ade won laya lo kan si bo ba ti wa se iyen tan awon wa jo joko so ro papo lori bawon se gbe omokun ohun tan ni e ba di sa 2027-2028 e wo oro ohun yen po lori oro kan kan ta to pe ko Newcastle United na pelu bi oro se nlo awon na tin ba asole kan lati nu ko Rins soro mo soro nipa asole odo lenjelenje yen Edwin Drouin won tin ba omokun yen ohun soro wi pe ko ma bo lati wa da po mo ko Newcastle United ni sa to nbo bo ti e wule je pe opo yen ro ti wi pe asole elekeji won ile ti won lo gbo lati nu ko Southampton ni sa to koja mo soro nipa Ramsdale wi pe ko Newcastle United won fi omokun yen ohun le lati gba bolu fun ni sa to nbo sugbon jo bi eni pe ko Newcastle won fe wo odo Ramsdale o odo asole kan lati nu league orilede France yen Edwin ohun na ni won fe lo gbe won lati ko ile ita wa iko Bayern na tin tan na wa wahala o won tan na wa wahala iko Liverpool pelu bi oro se nlo pelu iroye le ton jade ni ko kokopo igangan iko Bayern Munich ti lawon se tan lati gbe odo lenje agba bolu to je odo lenje eleyi ti iko Liverpool fi owo otun ti won fi jagba lowo iko Chelsea mo so nipa ri ongo mu a iko Bayern na ti lawon se tan lati gba omokun yen mo iko Liverpool lowo won ni ti Liverpool ba fe nikan so pe awon se tan lati gbe ri ongo mu a kuro ninu ko Liverpool ni sa to nbo ka ma wa wo boya iko Liverpool yon do omokun yen fi iko Bayern Munich abi won ni yonda on le nikan o ti le so e wo awon oyin epo ki de se joko enikan lapa bi e ku ron leun
1: mo ki yin lati ori joko temi na ni bi Abimbola Lami duro ko mi Sporting Crystal
2: Ridwan Adekunle clever and king cover sori eto
3: Islami Alajimi ke sari lo ko temi e cover sori akoto eto na
0: be se ngbo wa on na le le dan po mo wa loju opo aye lu jare wa 32 fm 949 fe yin 32 fm 949 fe yin o na loju opo to ja si odo wa lapa bi niyan ni ikan ni aderin posunu 32 fm 94.9 be ba de Facebook abi YouTube e ri wa nbe ka tesiwaju ni ati bi Sporting Crystal
2: atokun
0: eje afi tennis ibere
2: there you are
0: ojo Thursday ojo wa nbi an soro nipa awon wo laru pe o di asekagba awon wo laru pe o di asekagba si lodo okunrin ati ni odo obirin Zeref ti wo asekagba awon okunrin leni awo ipele semi final ile keji beke deri lodo awon obirin omo bibi orilede Russia to gba qualifier lati qualify fun idije French Open only first person lati be lati bi abiodun bi mefa bi meje nsin to ma gba qualifier wo final idije Roland Garros o si wo final eri ele gege bi nkan ti o nbo ati pe bo lagbade bi
1: ona le odo wa ni
0: ibi agbade bi ninu Roland Garros mo be mo ile odo ile agbade bi
1: okay ta agbade Roland Garros ni
0: ben
1: ah te yo ba ni tonre eh o ma je wi pe alasodun eda lo ma so pe ohun ri nkan to nbo e bo ma sele be gbogbo to wa ti pe ni competition na lo ma mu iyalenu wa lo ma mu iyalenu wa sugbon iyalenu le ti po ju eti mo kan le so pe kon si iyalenu nbe ni ti awon Italians yi won pe paper kan ni Gazzello dello Sport ni ole de Italo mo ti wo strength publication mo de ri bi won se ngbe Formula 1 bi won se ngbe tennis ati football mo wa ke si pe focus won wa lori awon major sport ti won mo pe awon rese wa le nbe e wo tournament lasan quarter final a ma ni meta Matthew Coboli Anadi
0: yes.
1: Ogbologo Berrettini ti ki ba se pe esu to se ibon to jo ndi Yannick Sinner o se se ki aye ma gba ajoji to wa ba won ni ipele ti won de yen de pe awon Aliasimi eyan la won na kan de be so ikan ti mo le so pe ke si ya lenu nbe ni yen amo pe iru awon Schneider yen won bo ni bi ton de yi a le so pe Sarafi na je ya lenu ogbon tagi ni ninu idije bo o choro ni ka ma so un film trick aye lele ninu tennis ojo emi loju mi oni tan
0: talent keji don lo final bayi zero for two nbe adrenaline abi ohun ati Coboli na play
1: en to mu Anadi to fi stop Berrettini mo fe so pe ode ti o npa erin yato si ode to npa eliri ke se pe Aliasimi na je chip contestant be yen o sugbon oja ro jujura won lo o de ma n wa lopolopo gba to je pe ti won ba ti ba en to nipon ju ja ni semi final a ti royan le gogun adabi gba to ba pade Cameroon ni to na Cameroon to wa lo final o ni wulo fun re final mo won ti run eki mi o le so ibi ti Berrettini to run Anadi de nipa pe o gba kini lo looto o sugbon yin re o yo to ba je pon ti so pe medical party so pe wa medically fit lati contest mo si fawo Anadi soke lati gbe bebori Coboli ni ase kagba yen
0: igbaradi elekeji ti tan lasiko ta wa ni practice elekeji ni Monaco lorilede France ninu DJ Formula 1 Lewis Hamilton lo se ipo akoko ni practice elekeji Charles Leclerc pari si ipo elekeji Verstappen di ipo iketa mu ni ya ti beyen e je ya ninu bola fi se pa ko to di pa lo soju oja mo ni bere kan ti ma bi eyi meteta ta gba loju oja ko ba wa de lati oju oja wa to Sporting Clever
1: atoko
0: waju eyin ojule abi lowarin ibo ni wa like o Madrid wa emu kan ka to loju oja
2: ibi ti fitina wa
0: ibo wa la won wa
2: owo eyin yen ni
0: owo eyin le mu Islamia ibo ni wa la won wa
3: owo eyin lodo
0: temi Sporting Crystal ibo wa la won wa
1: odo coach ni
0: odo coach wa la won wa e ja loju oja ka de onikaluku o so reason be se mu odo coach eyin na le fi awile yin soju apa yin lu jara ibi ti mo lo gangan Eja dojo ra na ka de pada mu nbo.
4: Ase ju ni ka gbe radio mi 32 FM ti wa oke.
5: Ibadan se ti se tan fun eto gbale gbadoti gbalumo mi ti koni aderin posonu ikoni aderin posonu 32 FM 949 tuti piyamo eto gbalumo ele kerin ru re ti yo ma waye ni gba ojugbaja oja oje oje eleso oje olofi ati gbogbo oje lapapo ojo saturday yi ni o bere lati ago meje owuro oya e jade ni ketiketi lati mu ayika wa moto ni toni pale idoti mo leye osoka eto gbalumo todun yin waye pelu ajosepo ile ise to ri soro ayika ati ohun alumoni nipinle oyo imototo lo le segun arun gbogbo
6: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo. Don't land o.
7: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
6: Yes, so. And if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
7: Now more rich chicken taste, more enjoyment, and more value for your money.
6: Rush go your nearest shop now and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last. Me and Maggi, so good together.
8: Ìrọ̀rùn dé. Jẹ́ wọ́n ń gbọ́ ọ̀dọ̀ akọ́ṣẹ́mọṣẹ́ tó ti tún fóònù rẹ ṣe. Bóyá iPhone tàbí Android. Àbí na where to unlock your phone dey bother you. Don't soft o. Make you jolly go Real Phones Repair and Unlock Services. Níbi tá a ti fi ṣe tútù fóònù àti unlock services rán. Kò tán síbẹ̀ o. Bẹ́ẹ̀ la tún ta phone accessories lónìí rọrùn. Bí power banks, chargers and charging cables, earbud tàbí headphone. Wait o. Àbí na ring light or tripod you wan buy. Everything dey there gidigba wey plenty. Original and affordable. Our address nko. Number 31C. Post Shopping Complex ní Dojúkọ Cocoa House. Kẹ́ tó wọlé lẹ́ẹ̀tì kan wá lápá ọ̀tún yín. Tẹ̀bá tún wá wọlé tán. Ẹ ó tún kàn wá kúgú. Lápá ọ̀tún yín bẹ́ẹ̀ náà níbẹ̀ bá ṣe ń wọlé. Tolóńtoló wà rèé o. 0706-436-8169. 0706-436-8169. Real Phone Repair and Unlock Services. Ojútùú sí gbogbo ìpèníjà fóònù.

0: Hello, hello. Hello,
1: yes, sir.
0: Hello, Jalapo.
1: Yes, sir. Yes, sir. Ìrọ̀lẹ́ ọjọ́ Sunday.
0: Okay, Sunday, okay. Crystal Quran, Crystal.
1: Dada, ni wọ́n wá ẹ̀ṣẹ́
0: wọn.
1: Ẹ mọ̀ lọ. Wọ ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin ikọ̀ Super Falcons orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè Senegal tí wọ́n gbá lọ́wọ́ ní ìkẹ́ni ó ti di àmì ayò méjì sẹ́yọ kan láàrin ikọ̀ Super Falcons orílẹ̀-èdè Nàìjíríà àti orílẹ̀-èdè Senegal. Zero 08097 odometa 949 tàbí 09062 odometa 949. Ẹlẹ́ tún pé 07055 odometa 949 náà bẹ́ẹ̀ bá fẹ́ darapọ̀ mọ́ wa nínú kulu nírọ̀lẹ́.

0: Introducing the new Dano Choco 3-in-1. It's tasty, creamy, and satisfying. Taste it, love it.
1: Emi omo yin na ni o jali jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
2: S E L A R R I E salary
1: ah boda mi espresso espelli na di salary oya lokun igbiyanju espelli turmeric
3: T U R M E R I C turmeric
1: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
4: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
5: Calm down. Make everybody talk one by one.
6: All this network just they suck our data. Person go subscribe for night. Data go finish for morning. Which kind of life be this self?
7: Everything just they increase. Data won't they buy 2K. Now, that's 7,500 naira. Now life be this.
8: Calm down. All this complaint where we dey complain about network. I hear say MTN won't take time explain how data they work when it enter your phone.
9: I talk am. We don't catch am.
10: Yeah, when?
11: MTN don't observe all una complaint and them they invite una make una come judge this matter with your own hand on the 6th of June 2026. Or ya open YouTube, search for MTN data on trial. Make you watch them live and direct. Na MTN, they bring una data on trial.
12: Àfojúsùn rẹ ni kó ra lẹ ti kí o sì ní ọjọ́ ọ̀la tó fọkànbalẹ̀ àbí o ti lẹ̀ ń bèrè ilé kan tàbí ilé ànípamọ́ iléeṣẹ́ Substance Property ló ti fi àǹfààní sílẹ̀ fún ọ lórí ilẹ̀ wa ti Orange Estate ní agbègbè ológun ẹ̀rú níjọba àbílẹ̀ Edo nílùú Ìbàdàn pẹ̀lú mílíọ̀nù mẹ́ta náírà láwọn agbègbè tó jọjú pẹ̀lú ètò ààbò tó péye bákan náà ni Mango Estate lójú ọ̀nà Life Heart International School Akufo nílùú Ìbàdàn tó náà jẹ́ mílíọ̀nù méjì náírà kò wọ́n rárá bẹ́ẹ̀ ló sún wọn fún mọ̀lẹ́bí pápánbárí ibẹ̀ ni ti Apple Estate fún ẹni bá ń wá ibi tí ayé ìrọ̀rùn tó pín sí mílíọ̀nù mẹ́rin náírà ó ní fún ẹni bá dá ti mọ̀ láàyè àwọn ọlọ́lá àbọ̀ ọlọ́kẹ́ ló wà lágbègbè Ayégún lójú ọ̀nà olójú oró nílùú Ìbàdàn ayé sọ díẹ̀ díẹ̀ ó wà láàrin oṣù mẹ́fà kò sí wàhálà kò sí àríyànjiyàn ẹ̀kọ́ sáà máa sanwó náà pẹ̀lú ìrọ̀rùn kí ẹ sì gba ilẹ̀ yín pẹ̀lú ìfọkànbalẹ̀ àti ìwé tó yanjú ilẹ̀ méjì ló ń tà wàràwàrà tẹ́lẹ̀ tuntun tó ti wọlé ní yàjóyàjó mílíọ̀nù mẹ́ta mílíọ̀nù méjì àti mílíọ̀nù mẹ́rin náírà ó nílẹ̀ wa ìjáfara léwu fẹ́ni tó bá mọyì ohun tó dára wá mú tirẹ̀ pè wá kíákíá lónìí lórí 0916-461-5000 tàbí 0911-555-500 tàbí kí ẹ kàn sí wa ní Laughter House orí òkìtì ń ti premier mọ́kọ́lá ìlú ìbàdàn Substance Property òrùlé fún tẹ̀tọ̀.

0: ẹkú ọjọ́ méjì ìjọ mẹ́ta ẹkú àmójúbà wa lọ́tún lọ́sì nílùú kíbi tí afẹ́fẹ́ ìkànnì bá ń fẹ́ dé ìkànnì 22fm94.9 Laughter House Primary Ìlúmọ́kọ́lá nílùú Ìbàdàn ẹ̀bẹ̀ la fìdí kalẹ̀ sí tá a ti ń ṣe bí ọlọ́ba tí ò sẹ́ni náà tó lè gbégẹ̀ sí i tó kí yín káàbọ̀ sórí ètò yín ètò wa àkọ́tún ètò tá a kò ní pàrònú rẹ tó máa ń wáyé ní gbogbo ọjọ́ jímọ̀ bí aago méje bá ti lò báyìí títí tí èdè aago mẹ́jọ lẹ́yìn ìgbà tá a ti bá borí òru ẹnu ọ̀jẹ́ láti bí ọjọ́ ajé títí nígbà tí a tún mọ́ bí wíkẹ̀nd lọ yìí pàápàá jùlọ bó ṣe yẹ pé lórílẹ̀ wa nàìjíríà nísìnyí bí bá ṣe nǹkan mi ó yẹ kéèyàn ti máa múra láti máa wò pé dédé iṣẹ́ tí mo ṣe náà tó mo fẹ́ máa lọ ilé tàbí kí n máa wò pé mo fi ṣẹ̀fẹ́ lọ wọ iṣẹ́ torí bí ojú ọjọ́ ṣe rí ní àwọn oníkálukú níbi àti gbé ṣiṣẹ́ ìtọ́jú ẹ̀ náà la fi ń kí yín káàbọ̀ Ridwan Adekunle Clever ló kọ mẹ́mọ̀ pé lórí ètò ẹ̀ yéé fapá kan fò Chief náà ọmọ yín bẹ́ńbì pàròntò àti máa ń wá lọ́jọ́ mẹ́jọ ṣùgbọ́n ètò tòní ìyàmọ́pò jẹ́jẹ́ mọ̀ gángan pàròntò ti gbé ìyàmọ́pò mi inú ni ìyàmọ́pò ti máa sọ̀rọ̀ jáde ẹ gbọ̀nrún orin yẹn kíyàn.
1: Mo kí yẹyẹ bẹ́ wà jíre ni.
2: Ẹ kí ìyàn àwọjọ́ ọmọ yìí dá máa tẹ
1: ayọ̀ balẹ̀. A jẹ́ kí mi máa kí yẹyẹ bẹ́ wà jí olóyè rí ní Kòròdú.
2: Kòròdú ẹ̀
1: ayẹ́ Kòròdú.
2: Mi ò sọ pé èèyàn dandan ni ẹyin ilẹ̀ yóò bá kan mu lọ́dọ̀ wọn. Ntẹ́mi sọ nìyẹn.
1: A yẹyẹ bẹ́ wà jí ṣó ti gbọ́rọ̀ bẹ́ẹ̀ ni.
2: Ẹ máa gbọ́.
1: Ó yá sanwó bá fẹ́ lórí ètò lálẹ́ olóyè rí ní Kòròdú gbogbo ayé lómi bu àlórí 32fm.
2: Gbogbo wa la mọ orúkọ wọn pé èèyàn gidi ni wọn ẹlẹ́yinjú àná ni wọn ṣùgbọ́n ẹ̀yin ilẹ̀ yín ò bá nǹkan mu àtọ́pẹ́ ẹ̀ máa wọn èèyàn gidi ìyàtọ̀ ń bẹ láàrin kẹ́ ẹ̀ mọ̀yàn àti kán mọ̀yìn àwọn ènìyàn wọn mọ̀yìn. Ẹ ní báwọn sọ̀rọ̀.
1: Yẹ̀yẹ́ bẹ́ wá jí ó mọ àìṣe pàròntó
2: ẹlẹ́rìn
1: mo ní àjọ clever lójú lórí ètò lálẹ́ pàwa ní lórúkọ yèyé bẹ́wàjì máa fún ìyànìyàn lówó ọdún kan bá mi ṣàdúrà fún.
2: Ní ilé yá yìí tó ti kú tó ti kàtà
1: yìí. Màá wá jọ ọ́ lójú.
2: Ẹ kò bára yín wọ́n ya gbogbo ẹ̀. Wọ́n ya
1: ìgbà sọ. Ìbá lọ sójú òpó Facebook 32FM 94.9 fẹ̀yìn ẹ̀ mẹ́tì sọ nǹkan kan ó torí yèyé bẹ́wàjì ti fún mi ní go ahead o. E ti sọ pé bóyá kí mi fọ́nìyàn lẹ́ni tí
2: o. Ẹ máa náwó lóko wọn ebe jẹ gbèsè
1: kan. Ọyá màá wá jẹ gbèsè lórúkọ rẹ.
2: Ó dáa kò burú.
1: Lórúkọ yèyẹ bẹ́wàjì lórí ètò lónìí. A bá mi sọ̀rọ̀ lójú òpó WhatsApp mi láìpẹ́ bẹ́ẹ̀. Lórúkọ ìjẹ́ kí mi kọ́kọ́ kíyàn ara ulé ná. Kan mọ̀ pé ọ̀rẹ́ olóyè ni mí.
2: Olóyè ebo ni yín.
1: Yèyé bẹ́ wájì.
2: Wọ́n ní yẹ́sùn owó kan kí ni báwọn ọmọ yìí rí. Ìtọ́sọ ni báwọn ọmọ yìí rí fírífírí. Bíbá díẹ̀ bá wù nǹkan lọ́ọ̀ kẹ́ńkẹ́.
1: Ọmọ yẹn gbé mi mọ̀ fírífírí.
2: Ìdí ẹ̀ ń wí nìyẹn tí kò yé
1: yín ni. Ìyá olóyè rẹpẹtẹ ní Kòròdú.
2: Ooo ẹsẹ̀ rí pẹ̀sẹ̀ wò wọ́n yìí. Mo ṣẹ̀ṣẹ̀ bá gbó kọ wọn ní Kòròdú. Èyẹ gidi ni wọ́n tí ò ní pé kọnùkọ. Ṣùgbọ́n ẹ̀yin ilẹ̀ yóò gbé wọn lọ́dọ̀ wọn.
1: Ògbọ́ mẹ́gbẹ̀ẹ́ wọn lọ́dọ̀ rẹ. Ẹ̀sùn owó lè bá ọ sọ.
2: Kó ìbòkèbò ń bẹ̀ ta ni.
1: Gẹ́gẹ́ bí bàbá alálùbáríkà
2: ni ọlọ́run kẹ́. Àwọn kẹ́kọ̀ọ́ ṣe pé ọ̀wọ́n nìyàn ni mo ta sí gbégoro ni.
1: Ọ̀yá kí ló sọ? Pé kí mi fọ́ nìyàn.
2: Wọ́n ní ẹ má da wọn lóhùn.
0: Sọ́dá.
1: Ó ní kí mi má da wọn lóhùn yìí òun wá ṣe. Ọ̀yá sẹ́ẹ̀dì rìsíìtì sórí WhatsApp.
2: Rìsíìtì kí ni?
1: Lórúkọ yèyé bẹ́wàjì ọmọ mi alálùbáríkà olóyè ni ní Kòròdú mi
2: jáde orílẹ̀ ní ìlú Ọba. Ẹni sùúrù sẹ́wọ̀n kò rí yídìí òla wa. Àkàìmọye mílíọ̀nù yẹn ní gbọ́ wa. Ní ìṣe bá ti lọ fọkàn sí pé yèyé bẹ́wàjì o. Pé wọ́n ní kẹ́ ẹ fáwọn olówó tẹ́ wàá bọ́ sójú ògbó Facebook. Tẹ́ ń ṣàdúrà fún ọ. Tẹ́ ti dọ́kànlé. Tẹ́ wàá lọ di pé ẹ lọ ṣe dẹ̀gẹ̀dẹ̀gẹ̀. Sẹ́wọ̀n tẹ ìta kí tẹ ìta kúbẹkúbẹ tẹ bá tún jẹ gbèsè kẹkẹ ẹ ní lọ.
1: ò ń gbọ́ yẹyẹ bẹ́ẹ̀ wá jí.
2: ṣé àmọ́ pé bí ojú kan lẹ́gbàá wọ bí ẹ lè lọ ẹ ní lọ.
1: mo fẹ́ bá 20 mi nílé iṣẹ́ ọmọ mi rẹ ni àbí
2: èmi
1: ni
2: mo fẹ́ lọ.
1: Abẹ́rẹ́ á lọ kọ́nà okùn tó dí.
2: Mo ti gbọ́ ẹ jẹ gbèsè lẹ̀ lóko ẹni tí ọmọ yìí rí kẹ́ mọ sọ kínní kan.
1: ó yá Abiola ṣe bó o ṣe é ṣe ṣebí ìyèyé rẹ ṣe é ṣe. bó o ní mo gbọdọ danu yan ọnìyàn dùn lórúkọ rẹ àgbàlagbà ni yèyé rẹ mi àti yèyé rẹ bá ṣe
2: jọ rí rí. o ti da máa n kò burú.
1: mo kọ́ ọmọdé ulé lónìí mo ká gbà ulé 32fm náà pé bẹ́ẹ̀ 94.9 fẹ̀yìn ẹ̀ ó lè jọ òun ló ń send request rìn.
2: request
1: kí ni ẹ̀sùn ó lè sọ lórí ètò bẹ́ẹ̀ ni pé ó yà ó lórúkọ òun pé òun fi tọrọ lọwọ ọlọrun esun le fun niyan bo se wa ni
2: segbo loju opo facebook wa gan won ti iyajila ti se won ni ropo iro buruku
1: mo ti re lo ni meri o je sora re mo mo tan re bo se de badan
2: won ti mo won ti mo gbogbo aye ti mo
1: mo tan re bo e se bi ni wa ma wonu si yemi si
2: o da
1: e so mo ana so gbo
2: ko buru
1: la bere oye mo je lu le sa me so niyan radarada
2: ko buru
1: bewaji lo wa ni be loruko bewaji mo le yi oya iya ti ati se ma fun oni 20,000
2: ko buru je yi bewaji na like yi won ke like yin ni won je mo pe in to je minu eh se pe mo ti
1: oya abiola ba mi jo clever loju ke mo pe mo lara oloyibo lo niyan
2: o emi da won mo tele
1: abo ro pe ru yan tude do wule ni ye
2: ah o ti da o ti da ba o ti da ba
1: ko mi da ke lati jo aboro pe memo omo mi se ni
2: o ti da ba se
1: mo gbadan dodo gomina ti ni
2: o da ko buru o da ko buru gomina wo nbe ti bo nbe ti
1: se se bo o da ko aboro pe se yi se
2: olohun ibi awa ina kuku sun office won se ti lati
1: o ya ko
2: ba ni yi ni se
1: emi
2: o yi bi igba te yen yi ti yi olo
1: baba ara mo ni mi la bere mi lule sa
2: o ti da se lesa le wa yi ilesa le wa yi
1: mo ka mo de o le jare mo ka gba o le mo ko yun nu mo ka se obi tun ko mo ju ba ria an lori eto paronu re 32 fm na ipe be o ori oke mokola tintin laughter house o nla wa ah nti mi gbo a n ba dojo opo facebook 32 fm be yan niyan ti po ni be bi babi suwa ah loruko yeye bewaji oloye ah loruko re meti so nkankan o dore ti ba mi soro ni whatsapp o
2: e mura si se
1: o ba mi soro whatsapp pe
2: e wo mo fọlọrun bure ni lo be ba je gbese kankan loruko ti won ran yin se se pe se tan ba ti ran yan
1: on gbo
2: ati ya ni jo mo rin
1: yeye bewaji ko ba je gbese loruko ran pe mo fe fọni yan mewa ni owo lori eto lo ni kan ba mi asadua
2: ko te ti wa da ka mo lokan le te ta won ti o gbe ta ba gbowo bi o ti se ran odun awon bi ra kankan sodun
1: o ya wa o di awa ra ra gbo fọni yan meji
2: o da ko buru
1: lori eto lo ni mo ya wa jo loju
2: pepe ye ni era
1: wo so ni mo wa ra ra gbo fọni yan meji
2: pepe ye ni era boya boya iyon ya boya won ran yin se boya e ba kan mu waju won life mo ti an lopapa eyin te je pe won kan wo pe iyan leni na o je o o ni fe tan ni sin
1: be waju mo ni
2: ife tan ni sin nugba o da pe iyan leni na e mo pe iru fe yen ni ke se pe ife pe ah ngbodo mo da lo
1: se o di aje ju mi na be ni
2: mo to mi o so pe iyan gidi ko ni won o amoruko won ko dura na ba le ko sugbon ti mo so fun yin ni wi pe ẹyin o ba nkan kan mo lodo won
1: o gbo je yi o loye repete
2: e si nipo en to le ba won soro boya dide duro oya bere
1: oya loruko re ma wa joyan niyan loju lori
2: ti o sele re
0: eh ku

0: Introducing the new Dano Choco 3-in-1. It's tasty, creamy, and satisfying. Taste it, love it.
1: Oya shoppers, make una hear correct gist. Maggi chicken flavor promo, don't land.
2: Buy Maggi chicken flavor 50 double cubes pack and get 10 extra cubes free.
1: Yes, so, and if you buy small 10 double cubes pack, you go get 4 cubes free.
2: Not more rich chicken taste, more enjoyment, and more value for your money.
1: Rush, go your nearest shop now, and ask for Maggi chicken flavor promo pack before you finish. Offer valid while stocks last.
2: Me and Maggi,
1: so good together.
3: Ìbàdàn ṣe ti ṣetán fún ètò gbálé-gbádọ̀tì gbálùmọ́ mi ti Ìkànnì Adẹ́rìn-pò-ṣónú. Ìkànnì Adẹ́rìn-pò-ṣónú 32 FM 949 tún ti pìyàmọ́ ètò gbálùmọ́ ẹlẹ́ẹ̀kẹrin irú rẹ̀ tí yóò máa wáyé nígbà ojúgbajà ọjà òjé, òjé eléso, òjé olófì àti gbogbo òjé lápapọ̀. Ọjọ́ Sátidé yìí ni o. Bẹ̀rẹ̀ láti aago méje òwúrọ̀. Oya ẹ jáde ní kẹ̀tíkẹ̀tí láti mú àyíká wa mọ́ tónítóní pálẹ̀ ìdọ̀tí mọ́ lẹ́yẹ òsọ́kà. Ètò gbálùmọ́ ọtọọdún yìí ń wáyé pẹ̀lú àjọṣepọ̀ iléeṣẹ́ tó rí sọ́rọ̀ àyíká àti ohun àlùmọ́nì nípínlẹ̀ Ọ̀yọ́. Ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo.
4: Màámi, tẹ́ bá rí bí mo ṣe fọ ilé ìgbọ̀nsẹ̀ yẹn, ẹ wo, ó mọ́ gidi gan ni.
5: Ó lè mọ́ lójú lóòótọ́. Ṣùgbọ́n lílo Hypo Toilet Cleaner túbọ̀ máa pa àwọn kòkòrò àìfojúrí tó wà níbẹ̀.
1: Bẹ́ẹ̀ ni o.

0: akinyin kaabo si ori eto yin eto wa lati ojo oja yin eto yin parono azai lo re gbe ipolo oja eleyi to kan lori eto loni yin ni awon yan be lojo po Facebook wa nibe ti an ti wa nbe siwaju asiku rara awoke Victor customer bakan na turayo se gan ni o akin ade mary
1: se ye mi si ko re ni
0: eh na
1: ye mi si ketan
0: agbalagba ni o
1: o ma do ni
0: gba yen ko
1: ado ewule
0: gba yen ko
1: ati kekere re lo ti wa ni badan o ti ba on romance o ti ba on je o ti ba on mu ni badan oni olorin o ti dagba si badan agbare adage o iwo na adagba bi ti alagbara olorun o ni dagba uya omode ni ye mi si olorun ko fun ni stature ni ati kekere lo ti ri boki o tun dagba tan lugbe lo ra re ni lomi cry badan ilo private lomi lo ra re se ni ma fine Suzanne kilode
0: won ni gba de logun bo gba won tin da ilu lamu pe kile tele so fun joba pe fi mi ati won le ke kan so fun pe iwo iwo ko bon wo re le iwo iwo won ma foki won ni ogun yin o sise
1: Suzanne lo so be
0: eh won ni
1: won se ki mi lo ku oniyan lorun ni abi wo la la
0: nkan ti won gbianju lati so nu
1: jo iwo ba gbo awusa iwo owo ba gbo awusa a pe number e se pe ko debe ko ato to banan eh sabatek ko ni baje fun o mefe alaba ni lale iwo ba mo pe ogbo awusa awusa babandu se bababa awusa kere mi ba kajiko iwo ba mo pe ogbo awusa ohun ni ko pe wole oya
0: hello
1: my auntie da number mu
0: number yo kan number to wonu kulu yi ohun na ni 08097949 08097949 tabi 09062949 09062949 tabi 00055949 hello
1: ani ba gbo awusa mo ko wa tan ra re nibi iwo ba mo pe gbo gidi awusa ka jo fi gbagagba lori eto
0: ki lo de dologun an so ide si dologun an fi gbagagba lori eto
1: se pe ko wa be ko apatan
0: hello
1: salam aleikum ewo ni maleikum sa se bon se kini yan lady awusa re oni ba gbo awusa ni ke wa face ni lale eh se pe boya bi wo ba gbo gidi yibo o ka ti pe eyan yibo gan ti pe lori eto mo
0: n da mo ti mo pe egbon gangan won se pa mo ba be
1: le mo gbo gangan se o gbo do ma
0: indo ma kini
1: eh se pe ko aso yibo alaba lenu ko aro pa usa yibo lo mi so o ma le odanu ni o
0: hello
1: kedu
2: hello
0: e ma ka le
2: Salada,
1: ah ba usa won
0: le go
1: ibo
2: le
1: ba la so.
2: Ada.
1: O gba usa se. Hello. Hello. Kedu. Se odi mani kan ni wo o le so.
2: Baba to de se o koja to kuro lo yori ton so pe awon de kan.
1: Emi ni me lenu re
3: e faraba le je won so bi e so adugo kan fun kanu.
2: Se la won te mo ke je ke ke ni sadi bo ta ti fun ni kanu
3: se gbo
2: mo ja corona ri
1: ti ni
2: pa ti ra sa bon giri
1: sa bon ti kai ra lo pa 419
2: yo na o ya je ka sa un tan ba ya je ka sa
1: un ja ke so ma un sa ni o bada so da la na yi ma gana mele
2: o ya mu change amuria mu dawa usa ma na
1: ka
2: da
1: baba agbalagba ni kana yi ma gana de
2: Ni angua baile non pe ni angua
1: Bale meji ni bale ati agba usa esu odamo ana panomi
2: do tijo na npe ni agba usa da tijo
1: kai bakaji usa kala agba kaduna ne kana che won eru usa da katachi
2: usa agbalagba to
1: usa gologbo oko mi da gbogbo ike so usa e se so usa lataro
4: oye de je gan yin na o motuma re
1: e mo tumo
4: be fi joye
1: ni e mo tumo oye moji ale lori
4: oni eso ni siyi won ni ba le ni e je ni je
1: mi agbon ala okay usa melo lo so lataro bo mi fi usa do ni
4: won ti wa so fun wa pe agbalagba se ni pe agbalagba kan won ni dangido ni je agbalagba
1: o mi so ni bi yan kini ba gbe lori radio o so ni e ye ke so
4: ah hello hello.
5: Salam
4: alaikum.
5: Yeah.
4: Hello. Salam alaikum. Waalaikum salam.
1: Ore, awe o se to lori 32 re.
4: E just hello.
1: Ke bu ye ri ni bi on se.
4: Hmm.
1: Ore ke bu.
5: Baba ina mi.
1: Dala kata se Hausa de kana se komi.
4: La mi suru e da mo lo.
1: Oni ba ti bere o o fi bere Hausa. Oni ba ti fi bere fake Hausa ni. Hausa le ran niyan lewon. O mi so bi gba ba yo niyan mi to. NTBB lo mi so
4: kokoko. Hmm. Wan ki ni. Wan bi pe bo ni e ka
1: le. Aye baba nka. Ni ni baba nka ko baba nka na gida.
5: Baba inani inani.
1: E na oni ni ago me la go me jale lo mi se unani.
4: Eh ye ti su ati wa n to e ti bayi.
1: E ka ro le je unani.
4: Ah.
1: Alaba lo n to.
4: Ah.
1: Eyan alako bari.
5: Baba.
1: Alatenu je ni ba ro pe Tunde Dowu fe fun yin niyan lowo lo fi mi se unani.
4: E gbo se unani se e ka le ni abi e ka ro.
1: Unani lo mi so unani lasiko.
5: Baba kana jo so babu o babu babu kana
1: babu babu
4: won ye gbon ga
1: fa la won e okay won e ru won Hausa ni kada se won e ru won Hausa
4: ah
1: Hausa so won ni
5: baba
1: now ni o ja mi se now ni ah ba Hausa inu mi je ni now ni baba
4: hello
1: ba ro pa so fun ni ba gba Hausa so ba take la
4: hello ah ojo opo yen o ojo opo yen
1: da ani gba Hausa gan ni je ke ba mi soro
4: pe yen kan ko lura won na
1: so mi se now ni
4: hello
5: hello.
4: Ẹ bọ̀ ká lẹ.
1: Salamu alaikum ya kasuwa.
5: Waalaikumsalam.
4: Wọ́n ní Yibo làwọn.
1: Iye Yibo.
4: Wọ́n ní ẹdá mo lóhùn ẹjọ́.
5: Àgbàlagbà Yibo.
1: Ọlọ́mọ ti jẹ́ òrọ́rà rẹ lẹ́wọ̀n. Sọmọ Yibo ni ọ́.
5: Yibo Yibo.
1: Sọmọ Yibo ni ọ́ ìbéèrè mò ń béèrè àbóyan Yibo lálẹ́. Oyan Yibo lálẹ́ ni oye sọmọ Yibo o. Àánú rẹ ṣe mi máa fẹ́yàn ìyàwó Yibo. Ọba rán ọ lẹ́wọ̀n wá rò kó ní bàbá kan níbi òfòrí kò láyé rẹ rẹ.
4: Ẹ mọ̀ kò bẹ́ẹ̀ ni ẹlẹ́ni.
1: Ọmọ Yan Yibo lálẹ́ ni.
4: Wọn ò mọ sọ pé àwọn èèyàn Yibo
1: gàdá lálẹ́. Oya ṣe Yibo lóore ké dáhùn.
4: Wọ́n ti ń kò ń bẹ̀.
1: Alaba.
4: Hello.
1: A máa bá ń sọ̀rọ̀ mo mi
4: bọ̀
1: yín lẹ́kọ̀ọ́.
4: Kìlọ̀
1: ṣe ọ́ Susan kìlọ̀ ṣe
6: ni.
1: Wàyé ní náà ìmọ̀ gánà ni bàbá wàyé.
6: Dẹ̀gẹ̀ kásùmù rẹ̀.
1: Iná.
6: A ní kẹ́lẹ̀ dẹ̀gẹ̀ kásùmù.
1: Ká ìwẹ̀ láì tẹ̀lá Ìbàdàn náà ń kó.
6: Ẹ àìdá àdàn náà.
1: Ké yàgà Hausa rè káso.
6: Yàgà Hausa rè náso.
1: Hausa Kánù ní kó Hausa Mẹ̀dúgùrí.
6: Hausa Kánù kéde òkè yín gẹ́gẹ́ lẹ̀gà Hausa.
4: Sẹ̀bọ̀ wọ́n lè gbé
1: e. Your girlfriend Hausa re.
4: Iṣẹ́ friend.
1: A bá fẹ́ yànyàn lálẹ́. Òun ni Hausa omi sọ. Girlfriend o jẹ́ pé a bá fẹ́ yànyàn lálẹ́ pé báwo ni o. Ṣé o wà òkè o. Ṣé ká a ríra lálẹ́.
6: Àwọn olè jẹ máa sọ Hausa o yẹ sọ Hausa.
1: Iná so ń kì màná.
6: Kẹ́nà so na, kẹ́nà lò kú dí.
1: Ọgbọ́n o ti pa Hausa jẹ.
4: Wọ́n ní sẹ́ àlọ́ wọn ní sẹ́ àlọ́ wọn náà.
1: Ṣé òun yẹ kí ẹ bẹ̀rẹ̀ lọ́wọ́ ṣé òun yẹ kí ẹ fi dá mi lóhùn rẹ ni o ti ba Hausa jẹ́.
4: Ẹ ba Hausa jẹ́. Ẹ máa bá wọn sọ lọ.
1: Hausa Ìlànà Ìkadà ṣe Hausa Mẹ̀dúgùrí ni kọ Hausa Kánù.
6: Hausa Kánù ni.
1: Hausa Kánù ni màmá dá ló màmá yàrá mi jẹ́.
4: Hausa bo wa lẹ́fẹ́ jẹ́ kí wọ́n mọ sọ báyìí.
1: Dálà bánà so rìjìmà kájíkó bánà so wàhálà.
6: Wọ̀nà irin rìjìmà kọ́ wọ̀nà irin wàhálà.
1: Panaso yi magana seriki na jimu asiki mokola panaso yi magana
6: de ma ma ma ma ma ma ma ma ma ma ma ma ma
1: pidi.
6: Sẹ́ríkì ẹ náà jí nǹkan kan máa kéèké wọ̀ ná
4: mọ̀gánà. Ẹ̀gbọ́n wọn lọ fẹjọ yín sùn wọn ní wọn wà á rẹ
1: sí. Iye agbogbo Hausa omi sọ bí bàbá Yibo omi sọ Yorùbá òun la Hausa omi sọ. Hausa rẹ̀ gan é clear da bí ìyẹn Hausa bá gbé bá ń ṣe wà ní ọ lè ran lẹ́wọ̀n. Àánú rẹ̀ ṣe mí
6: dáa sọ̀rọ̀.
1: Wàyé kásẹ́ ni àmọ́kọ́lá kọ́ bàkẹ́sẹ́ ni bá.
7: Bakwa, say Bakwa, one in Wausa.
3: And I'm a loo.
7: Dala, Bana Somagana, Dala, Bana Somagana, you wouldn't want to go to the place. I was
3: out. Hey, yo, she said, yes, so you, she said,
7: I was out giddy, mommy, sonny. Become by ye, Iroibo, Toybo, Bamiso, phonetic, only I was out, mommy, sonny. Come here, Usa, on the Ajausa, Jacob, get a bunny in the Ausa. You don't come with your Ausa, only about Wausa, Mimokola. Lọ́sọ̀ omi bọ̀ kéèpè mi kéèjì àjọ pàdé níbi.
3: Ẹ̀tọ́ bá gba Awúsá ní Mọ́kọ́lá tó gbé dèlú rẹ̀.
7: Ó bá gbé dèlú rẹ̀ kéèjẹ́ káàjọ bá fi bá ìnváìtì rẹ̀ kéèjókòó síbẹ̀ kémi náà jókòó. Ó kì ọ́nípa gba Awúsá bẹ́ẹ̀ ó bá fẹ́ pè wọlé kí n fo ni Awúsá wọlé òun mo fẹ́ rè.
3: Hello.
7: Ibi mo ti a gbé ọ ṣubú rè ni.
3: Hello. Ìgbà bí i pé ìjókòó yẹ. Hello.
7: A máa fọ́n bú.
3: Ẹ̀mẹ̀ ká yẹ
7: ilé ìlàsọ Awúsá.
3: Kí ló ṣẹlẹ̀?
7: Bàbá
3: Lóńtò, bàbá
7: Lóńtò yà. Ṣẹ̀gbọ́n mi ṣe ọ̀. Ẹ ṣe Awúsá ẹ léèrè ni mo mi sọ. Mẹ́dẹ̀ wá. Mẹ́dẹ̀ kádà ṣe bẹ̀ jí wọ́n fún wọn kádà ṣe wọ́n gbọ́dọ̀ láti kálá
3: fún
7: kẹyìnbà kẹjẹ awusa dáná kàtà ṣùgbà kẹjẹ awusa wa.
3: Ibi tẹ wà yí gan ẹdákun tẹ bá ti fẹ́ pè sórí rédíò ẹni tó bá
7: ní oyè
3: ọ̀fẹ́ àti ìwùwà ẹ ò rí wí pé a gbé nǹkan bọ tí báriwo yẹn ṣe ń wọlé ń wọ inú etiti wa náà ẹdákun ẹjọ ìfẹ́ wa la ní ẹjẹ ká gbìyànjú láti wá ń bí ó bá tiẹ̀.
8: Hello.
3: Wọ́n ní ẹ̀gbà Awúsá.
7: Kẹ́yíkájí Kàdánlà, kẹ́yíkájí Awúsá.
8: Awúsá, adé àlẹ́ ń lò.
7: Ẹ̀là tẹ̀m bọ́ìkì, kẹ́yíkájí Awúsá kọ́. Ọlọ́run ó bá bẹ̀rẹ̀ Awúsá kan tó lè fọ̀ nìyàn jọ oyè mi àgbà kẹ́kọ̀ọ́sọ̀dá gẹ́gẹ́ pẹ́ẹ́dẹ́ láti jẹ́ rẹ̀ sẹ́yìn mọ́jọ́ orin Awúsá yẹ́mi pé lọ́kì kí wàá bá mi fi orin Awúsá nì sí. Lọ́kì.
3: Ẹyin gan ò gba Awúsá tẹ̀ ní ká mọ àforin sí báyìí.
7: Lọ́kì dà.
3: Ó ń bọ̀ ó ń bọ̀ ẹ̀lọ́.
7: Máa jọ ń lójú lórí
3: ètò lálẹ́. Ẹ̀lọ́.
7: Níbo ọ̀sẹ̀ mi sá sẹ́yìn.
3: Ẹ̀lọ́.
9: Ẹ̀lọ́. Ẹ̀kalẹ́.
3: Ẹ̀wọ̀ ẹ̀yìn kejìkejì
7: láì. Ẹ̀wọ̀ ẹ̀yìn ha. Ẹ̀sọ́ wa ọlọ́hun.
9: Ìbọn mélòó ni ẹ̀yìn yìí kí wọ́n tó fi ń sọ lórí Awúsá? Ìbọn mélòó lẹ́gbà? Ìbọn mélòó?
3: Náà ni àmọ́.
7: Kọ́ ọ̀ tó fọ́nìyàn jẹ Awúsá.
9: Ìbọn
7: so ẹ ṣe pé bóyá jọ́nì kékeré ni wo ọ̀rọ̀ Awúsá ni mo bá lálẹ́ gbogbo èyí omi sọ ni ọgbọ́n olè ọgbọ́n ìṣù ni màá jẹ méje yan lomi bá ká tí o gbọ́ o bá mọ̀ pé o ṣọ́ fún ọ gbọ́ Awúsá síkì mọ́gàjì orí rédíò ni mo wà.
3: Àwọn tẹ́ ẹ̀ ń pè
7: tí ọmọ ìfòrí Awúsá sí lọ́kì kan mọ̀ pé ẹ ṣe pé bóyá màá tún máìmù rẹ̀ fún ọ àwọn ọlọ́gá sàndókò mọ̀nà anákìsẹ́ ilé nàgọ̀ mọ̀nà ọlọ́sẹ̀ ọ̀gá máa ń dókò sẹ́kẹ̀lẹ́ yẹn náà amọ́nukọ́dà àṣìṣe mọ̀ ọ̀ní bá pè wọlé kẹ́ fi orin Awúsá kẹ́ fi wọlé olóyè ọdún mo gbé ṣé mo bẹ̀rẹ̀ àìsàn lórí burúkú Awúsá kan tó lè fi ènìyàn jẹ oyè mi àwọn gbà látàárọ̀ èso nílé sọ simple Awúsá lásán
10: awusa gege awusa laba awusa ole awusa o je po le ran elomi le won on le elomi mi so lata
11: se yin o gbede ilu re ti ni
10: mi ke ani ba gba je awusa me fe gbo yo ba lenu re
11: eyin gaga ni
10: oni ba je awusa
11: hello
10: I'm going to go to the house.
11: I'm going to go to the house.

0: ṣe eléyìí bá yìí nìyí ẹ tú ṣe eléyìí nǹkan
1: ẹ fara balẹ̀
2: orin ó kọ bí orin yẹmi máa ìnọba ni bí ọmọ bí ìjà fi mílẹ̀ bí pípa orin ni lójú
1: bí orin ìfẹ́ ó jí kọ
2: ó bá mi gbọ́ àwùrẹ́ sọ̀nà gàmàdà gàzà alàzàgà ọmọlá tẹ̀sẹ̀gà múnára ṣẹ̀dá àwùrẹ́ làzàgà ọ̀ní bá gbọ́ haúsá bẹ́ẹ̀ ni ké wá sọ ìtumọ̀ díẹ̀ mo mọ̀ pé gbogbo èèyàn ní mi gbọ́ ni alábàánà tó lùgbọ̀n ọba ọ̀gá tẹ́ ìgbà haúsá ni tẹ́ ìgbà haúsá ni.
3: Mo ẹ̀ṣẹ̀ dé Ìbàdàn ni.
2: O tan ara èèyàn Sango Kata lé dé Ìbàdàn.
0: Ẹ mọ̀ gbọ́ ohun ẹ tí mò ń gbọ́ yìí nìyí.
2: Ara èèyàn Sango Kata lé dé
0: Ìbàdàn. Ohun ẹ tí mò ń gbọ́ yìí.
2: Ọ̀kọ̀lọ́kọ̀ ló fẹ́ ní Kánú hàn fi ṣeré àlédànù. Èyí èyí ìlà máa bá mi lo agídí. Fẹ́ ọ̀kọ̀lọ́kọ̀ ní Kánú hàn fi ṣeré
0: àlédànù.
2: Wọ́n láwọn ṣẹ̀ṣẹ̀ dé mi. Iza kayi magana di baba agbalagba da nla bana so kayi magana di soriki
0: ni
2: baba nduni ade ajiki mokala kata padi da nla kata bani bani so
3: bani king de be to koma iba
2: ni
3: kana ni kata ni
2: duka mokala kana jika kana ji mo ni kana se de baba
3: kana go kana jika
2: kasa bo jima kasa bo de na se ko kasa bo de na se
3: ẹni bàbá ìrìn jíwà.
2: Wàláì gbọ́nà bèè jẹ́ haúsá kèrè mi kàdákàdá bèè jí kọ́ haúsá kẹ̀dá ń dàpọ̀ náà. Kẹ́dùnà gánàkànà gbẹ̀gẹ́ àwọn
0: gánàwà. Ẹ má bínú.
2: I'm not going to be able to do it. Ni mokola hili kore ni e ma gbo mo yi kuro ni be we ra si ako o daro
4: to e se gidi gan ni oni ese olobe se wen je ba ni je patapata la dupe lowo yin adupe pe wa nbe lati bata ti bere ti ta fi pari e we mo ti lo awon itomi itotun ni ye lori won ogori agbagbe e mo pe dumidun mo mi la ma nse ni kan ni tade ni ko so ni pasi ti e fe e se gidi gan je ba pelu wa tunde du wa kiyin agbe ni
5: lokun o ya gbo se o ondun yun baleti 32 FM, no, baby. 94.9. And here, I'm feeling that book was by you. Our fear is gone.

0: Osumi. Ṣé wọ́n náà lọ sílé ilé?
1: Ní tí mo kó ní ti gbàgbé sún síbi wọn, mo kàn ní kí n rest díẹ̀ kí n tó máa lọ ni. Mi ò pẹ́ sùn gan ṣá. Ṣé pé aláàmú lára tẹ̀kọ́ yẹn? Wọ́n yà ní ìsìn tí mo kọrin nínú fátírì kan fáwọn òṣìṣẹ́ bẹ̀. Aláàmú ṣá.
0: Ṣé kó mọ̀ pé ìdí ọ̀rọ̀ afẹ́ ṣe tọ́kọ̀ ọ̀bá wà nbẹ̀ èèyàn tó fi ń lálà? Àti wípé ṣọ́bọ̀ pé ṣe orin yìí, mo sọ fún ẹ pé látọ̀ ni kì í ṣe pé nígbà tó délé ayé ẹ̀ mo rí lágbàdo.

0: ṣúlọ nìyàn kí èèyàn máa ṣẹ̀ṣẹ̀ ẹni kọ́ máa jẹun bí èyí rí ọjà dẹ́gbẹ̀ rẹ̀ ń tà ní wọ́n gbé kalẹ̀ lọ́ọ̀tà ó ṣòwò gbéyàwó òré rẹ̀ ń bẹ̀ ìgbìyànjú rẹ̀ ni ètò wá máa rú orí tó gbé wáyé máa bà lọ́dọ̀ ewé jí àdùbí ọ̀tún olúẹ̀wò ilẹ̀ ìbàdàn ní bàbá àṣàlẹ̀ lójú ọ̀nà òjé ìbàdàn láti òjí ẹlẹ́ni ẹgbọ́n ọ̀kadà bàbá àṣàlẹ̀ ojú sọ́ọ̀sì ni ẹ ti sọ kalẹ̀ ẹ ti rí ọ̀kọ́ mọ̀nà wọn gbàgàdà gbàgàdà ewé jí àdùbí bẹ̀ tàbí ká ẹ pè wọ́n sórí 08033260141 olóyè ewé jí àdùbí ọ̀tún olúẹ̀wò ilẹ̀ ìbàdàn ló ní ìrọ̀rùn lábá nígbà tá a dáyé.
1: FM 94.9 fẹ̀yìn ẹ̀ Laughter House orí òkè téńté Premier Mọ́kànlá Ìbàdàn láti ń pè

ẹyin náà mọ̀ yíwó ti dé délé akínbọ̀dé délé ìjìnlẹ̀ ọmọ tán sọtán sọtán ọmọ tán ròyìn tán ròyìn ẹ̀tán ọ̀rọ̀ ẹ̀ náà sọ nígboro ṣé wọn ò kí ń gbá rédíò ní ipẹ́ àmbásádọ̀ ọmọ tó jọ ọmọ lọ ọmọ tó na ọmọ pa kò ì tí ìwọ̀lú bálẹ̀ ti lọ́yìn ẹ̀ wò torí pé ọlọ́run ló mọ̀ọ́mọ̀ mọ mí fún ìyá mi tó bí mi lọ́mọ àṣà làṣà mc winner sunday amòhó ní ọlọ́run mọ̀ọ́mọ̀ mọ mí fún mọ̀ọ́ mi kí mọ̀ọ́ mi lè mọ̀ bóun èyí bí ọmọkọ́mọ ẹnu ẹ̀ ló ti dùn ìbá ọlọ́run ìbẹ̀ èèyàn délé ìjìnlẹ̀ mo ti dé o ẹ jẹ́ kí gbogbo ẹ̀ máa pariwo kó máa lura wọn alẹ́ bọ́ọ̀bù láwà a máa bọ́ọ̀bù wọ another level lálẹ́ ni ẹbí mi pé bóun ló ṣe fẹ́ lọ àtẹ̀yìn àtẹ̀mí àtẹ̀mí àtẹ̀yìn a máa gbéra wọn another round of fun ni mi ò sá ní iṣẹ́ mi ṣé wọ́n sọ fún ẹ pé mò ń tarú ni a sọ fún ẹ pé mò ń tata ni mi ò mà ta isi ewu ní mọ́kọ́lá àbí ní queen cinema àbọ̀ sọ fún ẹ pé mò ń taṣọ nígbà gini àwọn láòlà lẹ́ filẹ̀ níbi aláṣọdé ẹ lọ bá àwọn wáìkì àbáàsì bàbá lọ́jà àwọn ìyá sọ fún yín aṣọ tó bá wá ṣá sọ fún ẹ pé mò ń ta páàtì ní géètì ni kàn mí àbọ̀ sọ fún ẹ pé mò ń ta bíà àwọn kichinette lẹ máa biléèrè yẹn ẹyìn ọmọ yìí pé iṣẹ́ ẹnu níṣẹ́ mi ètè náà ni ọ̀nà tí mo yàn láàyò ọyẹ sí rédíò lẹ́jọ́ máa pariwo yáyáyáyá àsìkò ó ní àdúrà àwọn ìyàwó wa gbà ìyàwó èèyàn nídìí àti lórí òkè lásìkò àdúrà rẹ ti gbà máa jọ máa yọ wọn ní gbogbo àwọn gbogbo everybody ká ti wọlé ọlọ́kadà tó bá rí ní 10:30 ní ń lọ kiri máa ń jẹ́ nìyẹn wàá sì máa rá àwọn ọlọ́kadà tó lágídí o náà ní dọ́ńtò sí ó tún ti dé o ó yẹ sí rédíò lẹ ẹ máa bọ̀ lórí facebook 32FM 94.9 ẹ wá wọ ọmọ tó ń sọ ẹ wá wọn tí mo tẹ ẹ wá wọn tí mo kó sí ọ́fíìsì mi ni mo wà yìí ibẹ̀ ni mo wà premier hill láwà ilé ìbàdàn latter house mọ́kọ́lá òsọmọlúwẹ̀ àárín gbùngbùn ìbàdàn láwà ẹbí wọn lè rí i pé kí náà ń sọ ẹjẹ́ wọn sọ̀rọ̀ sókè.

ẹ̀bá mi ṣe ètò yìí dáadáa ọjọ́ monday lọ́jọ́ bí mi sátidé ọ̀la àti sunday ló bó lójú every 8th of june lọ́jọ́ tá a bí mi sáyé tá a bí ìràwọ̀ kan tó pẹ́ ọlọ́run bá ń lọ́rọ̀ ẹ̀mí ìyá mi bá ń lọ́rọ̀ ẹ̀mí ẹ̀ dáadáa ó ṣe púpọ̀ lọ́rọ̀ mi kò ṣẹ́ oyún mi dànù nígbà yẹn torí ọ̀wọ́n tẹ́ẹ̀dì ni ó kàn yí wọlé ni ẹ bá mi ṣí ẹ̀tọ́ yìí dáadáa ẹjọ́ lọ fáà ẹ ṣékòsì ṣílẹ̀ o

0: Aboya de Baba ini ajo ye po gan o
1: Olorun ni
0: Olorun ni
1: Olorun ni
0: eh awon yan ni ko fe saba si eh ajo se papo omo ya eh meji ti won jo ni awon ajo se papo to pe to beyin sugbon ti eh eske Aboya de o yato to fi di doni agbo eh irunu irukerudo kankan laarin won ogbon wo le ta si
1: ore fe olorun ni ati igbe laruge bi olorun se ba se bi wa ba se ko wa
0: kabiyesi
1: ejo ti gbo wa ko wo ko ma lo de laarin wa
0: to ba di pe igba sake daduro eh sojina daduro nkan de nlo daada
1: Olorun
0: eh ara yin fe loju dada ni ojo mejo
1: eh be mo yin lede fe loju
0: ah fe loju dada tori abala mi lu tititi yi eh mo ri pe opolopo awon eyan ni won ti lori ofe lati wole eh ti won si gbo wa dada kaakiri agbalaye all over the globe notin gbo 32.94.9 fm ni premier hill feyin ni ta n feyin yin ni gbogbo igba beyin o ba ti feyin kan ti se o eh fun afani awon tori ayere fun ta le mi fun afani awon olulufeyin to fe ba yin soro kan abi meji eh e ba n foju opo kan le kan ti e ma fi ba yin soro na ko to di don mejo ta wa fe oro so loju gan dada
1: 00 5606 9783
0: ẹ farabalẹ̀ ìpínlẹ̀ kò sí.
1: 08056069783.
0: àwọn kan tẹ̀tẹ̀ fẹ́ mú fóònù wọn láti tẹ̀ ni ẹ mọ̀ pé ẹlòmíín ti wà lórí bẹ́ẹ̀dì pé ẹlòmíín jẹ́ dínà lọ́wọ́ ni ẹlòmíín iṣẹ́ ìfẹ́ po tí sáà ní bá mú fóònù mi ah kéèrè ni mo ti gbọ́ tipẹ́ ọyá ẹ pe nọ́mbà ẹ farabalẹ̀ ìpín dáadáa.
1: 5606 9783.
0: Ẹyìn ọkùnkè kí n tó yọ̀ǹda yín sà tá a bá ní káwọ ìrìn àjò orin yóò tó bí ọdún mélòó tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ pé professionally mo bẹ̀rẹ̀ sí ní kọrin wọ́n sì náwó fún mi àtọ́dún mélòó báyìí sà. ó ti lé ní ọgbọ̀n ọdún. Nínú ìtàn nínú gbogbo àkọsílẹ̀ pátápátá ó lé lọ́gbọ̀n ọdún. Tọ́lọ́run sì jẹ́ kẹ́ ẹ pè ká káàkiri àgbáńlá ayé. Ọlọ́run ṣe o Ọlọ́run ṣe o àfẹ́ lójú dáadáa ń jọ mẹ́jọ àfẹ́ lójú dáadáa ń jọ mẹ́jọ lágbà lọ́wọ́ Ọlọ́run ikú ò ní pa yín kò ní pè mí náà. Ọkùn káwọ̀dé Abọ́yadé òkè òkè lẹ́múru sí o òkè òkè lẹ́mọ wà láṣẹ Èdùmarè. Ẹ bá ń kíyà mi pé wọ́n kù tọ́jú wọ́n ṣe gbogbo ìgbà ojú òní tiwọn. Ẹ ṣe o Ọlọ́run ṣeun.

bíbí àgbàlagbà bá sì dàgbà dé lọ́mẹ́kẹ́ ọba. Pẹ̀lú ìwẹ̀mí ìrẹ̀lẹ̀ àti ìtẹríba Tídélé ìjìnlẹ̀ ní sí ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbààgbààgbà lẹ́nu iṣẹ́ à ń gbóhùn sáfẹ́fẹ́ yìí ná fi sọ́mí di ààyò wọn. Ìgbéraga mọ́jọ́ gbé mi wọ̀ ọlọ́run bó ti ń bá mi ṣe láti gba ìwé mi dàkókò yìí tó ń ṣàánú mi mọ́ ṣàánú mi síwájú sí. That was Kayode Abayade for you. Oluwa, mimo l'Oluwa, mimo l'Oluwa. Ṣé ìgbàgbé lórí ètò yìí alẹ́ bọ́bò? A máa ń ṣe ní ẹlẹ́yọ ẹ̀yọ ni. A ti ṣe àwọn ti jẹ́ sí. Lẹ́sìn bí fi wọlé. A ti bọ́ sórí àwọn àmì ìlú títí títí. Ló bá di ní ọjọ́ mẹ́jọ láṣẹ Ìdùmàrè, èmi àti ọkù. Káyọ̀dé Abọ́yàdé àjọmú nǹkan lẹ̀ dáadáa. Wọ́n ti fìgbà kan jẹ́ alága fún ẹgbẹ́ Ajum nípínlẹ̀ Ọ̀yọ́.

Káyọ̀dé Abọ́yádéré. Ẹ gbọ́ àwọn ìràwọ̀ ńláńlá lórí ètò yìí. Lágbá lọ́wọ́ Ọlọ́run àláọ̀rábí.

0: fa. Kini security report ladugbo yin jare. Enu ka everybody. Everybody ti wole. Wole faaji dani paro. Awon to wa je pe ise ojo ti won ni ebo no je fe cope bayi. Mo baba ki mbori esu. Ka mo wa safe show. Bere pe Olorun mi. Ka mo wa one sided o. Awon kan ibi faaji ibi entertainment no tin jeun. Wale Friday bayi awon kan lo je pe instrument ti won. Awon Olorun fi n ko ni kaakiri. Bere pe Olorun mi da. Bo na won se fe cope. Opolopo lo de wa lori loan. Àwọn risk iṣẹ́ nìyẹn. Omi yóò ti focus pé nínú 52 weeks. Àwa ríru ẹ̀rí pé kò mọ̀ kò ní jẹ́ jáde 40 times kọ́. Èyí ni mo bèèrè bàbá wa mú ṣá. Irú eléyìí tó dẹ̀ ṣẹlẹ̀ yìí àrò ti tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Báyẹ̀ ire. Báà láti fẹ́ ṣe báyìí. Mo bèèrè bàbá wa gbọ́ o. Ṣílẹ̀kùn. Mo ní lára àwọn tó máa ń ṣe. Olúyoko. Ó wọlé tán. Àwọn iṣẹ́ MC tí wọ́n ti fọkàn sí pé ṣe nínú 52 weeks bóun wà ní lòdì rárá pé àwa ríru ẹ̀ rí òun ó lòdì 45 weeks. Ó ti tó bí o ọ̀sẹ̀ mẹ́jọ sí bàbá ọ̀jáde. Mọ̀ wá bá fẹ́ dá sí báyìí. Bàbá rí lára àwọn caterers. Tí ó ti wò pé nínú 52 weeks. Mọ̀ wá ní lọ òde, òun ó lò òde 30 times. Mọ̀ wọ́n ti lọ dáná.
1: Bàbá ṣé wọ ló lè ṣe é.
0: Ìyá ètí ìlò òde láti máa ṣì báyìí o.
1: Èdìmọ̀ rè ṣé wọ ló lè ṣe é.
0: Ṣùgbọ́n òun làá fẹ́ dá sí.
1: Ohun tó ṣòro ṣe fẹ́ nìyàn. Ṣé wọ ló lè ṣe.
0: Bùkátà ló dẹ̀ ti fẹjú ìran tó yìí.
1: Ohun tó ṣòro ṣe fẹ́ nìyàn. Ṣé wọ ló
0: lè ṣe é. Ẹlòmíì ti wo ẹ̀wẹ́ odò, ó ti ẹ̀ ti sùn báyìí. Olúwẹ̀rí gan ti kìlọ̀ fún pé tí n bá tún rí ọ, tí n bá tún.

0: fáyé bẹ́ẹ̀ ní fìràkùtẹ lóríṣiríṣi nǹkan lọ́wọ́.
1: ohun tó ń bá ń tó àlàbí bá ń tó.
0: fẹ́ mọ́ ń fi nǹkan dín nǹkan padà ibi tí ń pọ̀ wà ní gbọ̀ wà.
1: ajibọ
0: ilẹ̀ yorùbá la wà.
2: ẹ̀sọ́ pa nílé mi àlàbí o.
0: ẹ̀yin wòlíì.
2: ẹ̀sọ́ sílẹ̀ tún sọ ní bẹ̀rẹ̀.
1: gbogbo ẹ̀gbọ́.
0: tí ẹ mọ rán vaasi káàkiri. àìtẹ́rù wèrè wò. ẹ wo ẹjẹ n bọlẹ n bẹ.
1: ẹkún lè máa sọ pa nílé.
0: ẹ fẹ́ máa lọ rẹ mi. this is pasuma. bákan lákọjá àṣẹjú mẹ́tàlá.
1: gbogbo ẹ̀ ṣe máa ń rìn.
0: 32FM 94.9. Eba.
1: Mo jí mo rí rèé nǹkan lẹ́.
0: ó yá gbóhùn mi ṣàṣẹ.
2: ẹ ti kẹ́rin máa lọ owó wa.
0: oní ti má ti pè ó mọ̀ dá mi lóhùn.
2: ẹ bẹ̀rẹ̀ ọmọ kúkú rẹ̀.
0: mo ké pè ọ ní wákàtí àti àkókò yìí.
2: àṣà owó wa. ẹ má bá bá mi dá ẹ̀ṣà owó wa.
0: ó yẹ wá lọ ṣiṣẹ́ ìyanu báyìí.
1: ó yẹ wá ayọ̀ rádígà àwọn tọgbà já.
0: kábíyèsí lè dùn mọ́ ẹ
1: tata la.
0: ẹ yà mọ̀ sí ilé wa bọ̀. alẹ́ bọ́bù. alẹ́ bọ́bù làwọn.

ẹ tó bá ṣe bí àwa ò lè dàbí àwa. Kàjọ yẹn pọ̀ gan. Ìyá Elizabeth látọjọ́, ìyá yìí òróorun sùn. Torí ọ̀rọ̀ délé ìjìnlẹ̀. Bí a dáhùn sí èsè kí n róorun sùn ní lọ́nà.

Sobatech International Alaji Babatunde Adedo Asikola Baba ju oni ti o lai lai oke oke lo mo lo oni wale Alaji Soli Olade jo gugu Canada Solar Motors Ro ti e wo susun jo kan ko gbe moto kan fun mi atijo mo tin sise yi mo ti lo moto lori sirisi ṣùgbọ́n èèyàn kan kò tí ì bù mí ní mọ́tò rí láyé. Ẹnìkan kan ò bù mí ní mọ́tò rí láyé. Gbogbo ẹnu mo fi sọ. Obìnrin kan kan ò sì ní wọ́n nẹ ránú mọ́tò tí mo ti lò láyé. Bí a ti ẹ̀wà ẹ̀pọ̀ ẹ̀pọ̀ délé ní ọ̀dẹ̀ fi 200 kù. Bàbá irú ẹni bẹ́ẹ̀ ó lè bọ́ ta lọ́la wọn. O tẹ̀lé ìjìnlẹ̀ ẹnu ẹ̀ tí ẹ̀ ti pọ̀ ọ́ ti máa ń fọ́nù jù. Alájà bá ṣàkàdé òbésèré bàbá tó wá dáṣọ yòrò mi lọ́jọ́ kẹta oṣù karùn-ún oṣù tó lọ. Àwọn ìyá Elizabeth wà ń bẹ̀. Apá tọ̀ síbẹ̀. Báyọ̀ ní wálẹ̀ láyé.

0: abẹ́ẹ̀rí ara wọn náà mi ṣe kùlà. Ara wọn náà ṣe é.
1: Ajé ọ̀la máa wọ̀ wọ́n lè yẹ.

ṣégi má parọ́ tàn yín jẹ́ ewúrẹ́ wa ò lóhun ò bágùtàn tí yín ṣe àgùtàn yín ló ń gbọ́nrí pé ìran ìyá tòun òbí dúdú ẹ sì máa wá wò ó àwa náà ò tán náwẹ́ bí o délé ìjìnlẹ̀ mi ò tán náwẹ́ bí o àtìlé ìyá àtìlé bàbá báyẹ̀ nílé ìyá mọ̀ nílé bàbá gbogbo ẹ̀ délé ìjìnlẹ̀ ti jólú ọmọ mi ò sì fìràwọ́ tèmi burawọ́ tẹlòmíì mọ́lẹ̀ nú ẹbí mi ẹ̀ńtẹ́ ẹ bá rí ẹbí bí mo ti ń ṣe dáadáa láwọn àbúrò lẹ́yìn mi ń ṣe dáadáa àwọn ẹ̀gbọ́n mi ti ṣe dáadáa àwọn ọmọ mi wọ́n sì tún ṣe dáadáa láṣẹ ìdùnmọ́ ọ̀rọ̀ mi ń ṣe ní ọ̀rọ̀ mi dọ̀la èmi kìí sì í ṣe ẹni tí màá ń ké lẹ́rùn tí ò ní kénú òjò màá ké lójò ètùtù ké lẹ́rùn ẹ sọ fúrú wọn ẹ wò mí ẹ tuntun sọ fúrú wọn tọ́sìmì dọ̀ orí ń ta bò tílé fi jó á padà tọ́ka ẹ nígbà ọ̀rọ̀ bá kanú ara wọn ni o gbogbo ìgbà tí ń bá ti ń rántí ni ló máa ń ru mí máa wò wípé arítẹnimọ̀ wí fi àpá àdì ńlá jẹ̀ràn bó tiẹ̀ mọ́lẹ̀ ká ibi irú wọn lè rè pé ta ni irú wọn ṣe lóore kọ́ náwó ẹ̀ síta.

kàkà kékeré kan má dun bẹ́ẹ̀. Tapá titan ẹ̀ ni ó yà lọ sí ìrìn. Ẹjẹ́ á sinmi dọ̀, ẹjẹ́ á ṣe rẹ́rẹ́ o. Ẹ sọ fún àwọn ìran arágbàfín. Pẹ̀rú wọn ò ṣoore fọ́nrú àwọn rí. Tá a làwọn gan. Ilé ìjìnlẹ̀ kọjá ẹni tí wọ́n ń fi ṣe rán. Mi gan fúnra mi tójú ọ̀nà rìn. Mo sì dá iṣẹ́, mo lè dá iṣẹ́ jẹ́ fúnra mi. Àròkàn ní mẹ́sùkú àsun ìdáwà. Ọ̀rọ̀ yìí jù bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n bá a ṣe ń pè gbìnrín ọ̀tẹ̀. Gbìnrín ọ̀tẹ̀ lọ̀rọ̀ yìí, a ṣe ń pàkún ìmí tó ń rú. Mẹ́jà aṣọṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ yìí. Di sí àwọn tí ò lójú tí o. Àwa lójú táwa ń ti fúnra wa. Ẹ jẹ́ máa lọlé. Ẹ̀yin tẹ́ mọ́ ń kalẹ̀, ẹ tún kalẹ̀ kẹjù sí wọn. Ẹ jù sọ lórí pàtàkùn. A kú mọ́ mojú dè. Aláìlóòrò náà.

ẹ̀ ń bá rírú wọn tí ò sá a jẹ́ pé sòbíà ń lọ sórú wọn ẹ sì lè má mọ̀ torí pé bí ò bá rí báyìí ó lè mọ̀ rí bẹ́ẹ̀.

ọ̀hún tó báyìí sí ń rà yìí náà lọ́bẹ̀ ogun bá ti rí kóńkó tó sì nítumọ̀ alówó mọ̀ lè ná á wàrà tẹ́ fowó dá. oníyàá kíyàn ọlọ́bẹ̀ ṣe gbogbo ẹ̀yìn tẹ́ bá mi fìfẹ́ jẹ́ mo dúpẹ́ gidi lọ́wọ́ yín gan ẹṣẹ́ o tẹ́ẹ̀ dámidá bùkátà mi tẹ́ ẹ bá mi ṣe láti bẹ̀rẹ̀ ètò yìí láago mẹ́wàá jẹ́dẹ́ àkókò yìí ẹni ò sún yín kò rẹ̀yìn kò ní sún yín kò ní rẹ̀yìn láṣẹ ìdùbàrẹ̀ mo dúpẹ́.

0: basement. Ilé yẹn mo ti ń kan fún 17 years ní ilé bo. Ilé yẹn kàn wà ńbẹ̀. But to the glory of God, lẹ́yìn ìgbà tí mo ra cement yẹn, mo akọ ilé yẹn tán within January till now. Láńlọ tó tún wá wà lẹ́yìn mi tún lóun fẹ́ ta tòun, ó ní àwa lòun fẹ́ ká ra aláàlówó, ó láwa lòun fẹ́ póun máa da dúró dé wa. Ọlọ́run dẹ̀ ṣe owó yẹn ní ọ̀nà tí a lérò àtẹ̀mí àtọkọ mi, àtúra
1: Rona. Èlé ìta yìí nǹkan tẹ́lẹ̀.
0: Bẹ́ẹ̀ni.
1: Ọdún mélòó?
0: 17 years.
1: 17.
0: Bẹ́ẹ̀.
1: O wa wa ìgbà wo lẹ wá síbí?
0: January.
1: January. Ẹjọ́ àwọn tó ra cement.
0: Yes sir.
1: Ṣùgbọ́n ẹ ṣe wá kúrò mí.
0: Ẹ mo wá sọ fún Ọlọ́run, mo ní kó bá mi kọ́ ilé yẹn parí tiwa yẹn. Ọlọ́run dẹ̀ parí tiwa
1: bíi January. Ẹ ti parí ẹ̀ lẹ́nu January 6.
0: Bẹ́ẹ̀ni sà.
1: Ẹ tún wá ra ilé ẹ ànọ́dá.
0: Tó wà lẹ́yìn ni ó ló àwa lòun fẹ́ ká ra, aláàlówó làwa lòun máa gbé dúró dé, ṣùgbọ́n a ti rà á báyìí.
1: Ẹ pàtẹ́wọ̀, ẹ kìlọ̀, ẹ dẹ̀ ń wò báyìí. Èèyàn wà ní December pẹ̀lú ilé uncompleted building tí ò lè parí fún 17 years.
0: Since 2007.
1: Ntẹ̀yìn wa lè ṣe láti 2007 tó dẹ̀ ṣe láàrin January 6. Kì í dẹ̀ ṣe pé wá tún ṣe, ó tún wá ra ànọ́dá ilé tí ẹnìkan tún ṣe tiẹ̀ tì. Abẹ́nu yẹn ti parí tiẹ̀ náà. Kó lè mọ̀ yàtọ̀ láàrin aládùúgbò àtẹ tí ò gbá ní o. Tẹ́lẹ̀ the same category ni wọ́n wà. Wọ́n àjọ parí ilé wọn ni. Bọ̀ nígbà tó rí ọ̀fẹ́ dórí tiwọn, wọ́n parí tiwọn, wọ́n tún ra tẹlòmíì tí ò lè dá parí. Bó ṣe pò lórí òkè
2: yìí,
1: let double grace work for you.
2: O
1: tó pè ní great mercy nìyẹn, tún lọ ra mi.
2: Amen.
3: Ọ̀rọ̀ yìí ti jẹ́ jìjì, ó ti jẹ́ jìjì ọlọ́run.

0: ẹ̀ṣẹ̀ra truck bíi mẹ́ta ó dẹ̀ lẹ́kẹ́ máa bá manage ẹ̀ ó dẹ̀ jọ ọmọ iṣẹ́ mi gangan exactly my field ibo kẹ́kẹ́ máa bá manage ẹ̀ ó ní ìgbà tó sọ̀rọ̀ yẹn ó lóòrò onúkàn mi ó ní bọ̀ tó tọ́ lásán wá sí àpápá ní ọjọ́ monday náà jẹ́ kí n pè wọ́n so bí mo ṣe gbọ́rọ̀ yẹn tọ́ba ẹ̀ àgbàdo ni mo lọ rà mí mọ́jú tí mo fi sún àgbàdo nù mo sáré wá sí bíbá yìí wọ́n máa kọ́ gbé ọmọ dání tó ń pè fún ọmọ ẹ̀ ní bíbá yìí mo kúnlẹ̀ mo ṣá gbàdúrà lórí eré mo lọ sí orí àpáta mo lọ gbàdúrà mo láwọn dájú wa yìí náà mo ní kọ́ jọ pé ṣe mo lè rí bàbá wọ́n ní gbogbo nǹkan tí mo bá fẹ́ sọ pé tó wá ti di inú program báyìí pé kí n wá sọ in fact nígbà tí máa pe ìyàwó mi padà tí mo máa sọ fún pé nǹkan tó ṣẹlẹ̀ léléyìí ìyàwó mi pariwo lórí fóònù ó pariwo lórí fóònù wọ́n ti wá ní kí n wá bẹ̀rẹ̀ iṣẹ́ ní èyí gan nígbà tí n ṣáà kí n wá bẹ̀rẹ̀ lénìí torí praise the lord ìgbà tí mo dẹ̀ gbọ́ program dáadé ní ọjọ́ friday mọ́jú mọ́ sátọ̀dé yẹn nǹkan tó ń jẹ́ kí n wá ni wípé bàbá ní ọmọ august ni àwọn ọmọ august jẹ́ ni èmi náà august 12 ni mí mo wá ń sọ fún ọlọ́run ọlọ́run bàbá sam ojo ṣe bẹ́ẹ̀dẹ̀ fún mi ó dẹ̀ oh my goodness ó dẹ̀ ṣe bẹ́ẹ̀dẹ̀ fún mi ó ṣe fún mi
1: oh my goodness
0: ó ṣe fún mi dádì ọlọ́run máa fi ìpè yóò máa fi dààmú ìjọba òkùnkùn lórúkọ jésù.